0: feel better about your life.
1: 32 FM, 94.9, the antidote to depression.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Kòbá àjẹ́ 24/29 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kàn tẹ 32 FM 949.

0: ojumo ni ma kama gbo poroporo do ajan ni jin kama gbo washo washo konkoso bojumo baba ma ta ba gbo sirin kun sin adita miran a je pe nkan denu nkan ni se wa o ko ni se ni meye ni kokan wa ti bile wo ni gbolude eku eku ata miran gidi ko ni won lo be bo ba se wu kori awo mo ri ti wa se nile yi e ka ro mo kiyin o apa yorun bo dalaye gbugbu alaji to ni a tun ba won jito la oni ni ojo kejidinlogun osu keje okolelegba odun ati mefa leyin ko oluwa wa ko wa sibi meyi to gba tare bi ile re ko sibi to ye ke waju ikani 32 fm na lo 94.9 ni feyin e ta kale ka sori oke tente premier ni laughter house ni makolangboro ilu ibadan eroyin to gori ati bae ona ni baba fendo ibi ta ti mu atupale awon iwe iroyin lolokan ojokan to jade lojojumo papa julo loni ojo abameta ti saturday ibi kibi to ba ka yin mo e ma gbe kuro nbe o e sa ma gbo ni tori gbogbo tin jade ni kan ni feyin e gbogbo e ni ndun ni ninu emi ni kunle fani yi ifanla tin fi computer adafa bi ba ti mu awon arigba mu re tan awon ti won mo bo se nlo lawujo won mo ba wa se atupale re teyin no si lanfani ati mo dasi e wa mo gbo o e ma lo sori takun ayelujera Facebook e lo si YouTube e lo si Instagram e shaware 32 FM 949 feyin e 32 FM 949 feyin e e ma fi awon awile yin sowo sibe lolokan ojo kan to ba tu akoko a si mu awon iwe iroyin lolokan ojo kan to jade fun toni o ti wa ni waju mi iwe iroyin Saturday Tribune o wa waju mi bakan na ni iwe iroyin Saturday Punch o wa nbe be na si ni Saturday Vanguard gbogbo e wa nbe the nation na gbeyin gbogbo ni won se kami kami ti won se si gba oro mi Daily Post na wa nbe ti aye ba gba wa a mo wonu won lokokan ati jeji a si mo mu won jade awon arigba mu nbe a wa mo fo mi won nigba ti won ba tu pere pere eji ma gbeju kin bere si mu number fun igbesi akoko atupale iwe iroyin emi ni kunle fani yi lekan si inu iwe iroyin Saturday Punch ibe na ni ma ti koko bere leyi ti o le furu gbagbo ti o si ni gbe agbo omo mi lo ni bayi na won ni wipe lori igbese bi awon koloro si eda bi won se lo re ji awon oluko ati awon akeko gbe ni agbegbe ijoba abile orire ni ipinle Oyo adupe o gbugbu won ti teri wale sugbon bi ojo ba da wini wini re oni daboro ni oju iwe keje iwe iroyin Saturday Punch so jade laro iroyin kan nbe nibi ti won ti ni pe awon meta ninu awon afurasi ohun on lo je wi pe won fi e won gbere run mu be na si ni won ni pe awon to en to ti gba kan je oga gba ile ise omo gbe e wo e gbe igbese yi to lorin be ni ke si tan wadi awon koloro se da ti won ba kese bora kowo si benu ohun bakan na ni oju iwe kejo iwe iroyin Saturday Punch to jade laro yi iroyin kan wa nbe nibi ti ile ejo ti pase pe se ri awon ile awosi fila awon ile to gagara ati owo e ti nlo bi milionu meji dola eyi to je wi pe o je ti emefele ti won gba wi pe ona to fi se akojo re ona eru ni ona eto ni won ni pe kijoba gbese le kon si ti ijoba apapo orilede wa Nigeria bakan na te ba n gbo oro yi ti n ja irin lori omobirin kan eyi ti won ni wi pe o je olorun ni pe to je nurse umai won ni igbese to lorin ti n waye bayi o iyun nurse abila lori oyin to ni n se pelu umai to tun wa ni se pelu nurse ohun iyun abila nurse abila ni bayi na won ni pe àwọn èèyàn ti kẹsẹ̀ bọ̀rọ̀ náà tó yìí jẹ́ pé wọ́n ń béèrè fún ìdájọ́ òdodo àwọn ẹbí rẹ̀ ti kọ̀wé síjọba àpapọ̀ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n sì ní pé ẹ wo ṣe rí ẹ yọ̀ǹda òkú rẹ̀ fún àwọn kí àwọn gbé ìgbésẹ̀ yìí tí ó lóòrìn láti lọ ṣe ẹ̀yẹ ẹ̀kẹyìn fún bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ òṣèlú PDP ni pé ẹ wo ṣe rí gbogbo àwọn tí wọ́n bá ní ẹgbẹ́ ìlànà DPP wọ́n ní pé gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọ̀hún náà ni kí wọ́n ó pè kí wọ́n ó sì fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò torí pé láì ṣọmọ ewúrẹ́ láì ṣọmọ àgùntàn nǹkan ṣe wá ṣẹlẹ̀ báhùn tí a sì ní gbé ìgbésẹ̀ tó lórìn bákan náà ẹlẹ́bẹ̀ẹ́ ní ojú ìwé kejì iwe iroyin punch e to jade laaro yi iroyin kan na nbe ni oju iwe kerin iwe iroyin ohun nibi ti arabirin kan tin soro oni pe awon duro fun awon to ji babo ohun gbe lati wo pe ki won ti e pe awon pe ewo intagba lele o sugbon leyin oreyin oku baba awon ona ni awon ri o ko ba medun mare ko ma suwa ejini gbe digun jale ifemi eni sofo ko ba wa da owo re duro nile yi ati nile ibomi en to wa kan na lagba lowo olon olon yo tu yin ninu yo si royin lojun iroyin ti mo mule kan hun e to ni o se pelu bi won se ni pe meta ninu awon afurasi ti won lowo ninu isele ejini gbe ni ipinle oyo pe o se se ko je pe won gbere ni oro won jasin o wa ni oju iwe kewa iwe royin Saturday Vanguard to jade laaro ina sugbon bi won se kon lele yo won ni pe eni ti o lo sogun ti oku o na lo le royin ogun ikan ninu awon oluko ti won ji gbe o se alaye bo se je pe awon eyan bi won se ji won gbe o ni pe won so fun awon o ni ti won fi bu awon loju o ni won se ni ka won yo ko loju ti won si na ka bi ti awon gba ipe ki awon ma lo leyin gba to je pe oro wo laarin awon ati ko ile ise omogun ati gba ti owo ti dun won daada bakan na ni won ni pe ijoba apapo orilede wa Nigeria won fi oju awon afurasi bi meta ninu awon eyan na won fi ba ile ejo iroyin okora won na ni ejin kun be kin bo si inu we iroyin the nation e to jade ni aro yi ajima ibrahim en to je kan ninu isakoso e to wa lode bayi o soro o ni pe wo e ma ja paro funra wa se dudun lodun la nbore jefo ti le oge to geje o oni e wo ko si pe an kaya soke lori oro eyi ti ile america eyi ti won so papa julo lori n to ni o se pelu igbese ranwo eyi ti won danda fun orilede wa nigeria ti won ni pe ki adeku ko ba abi ko ti edo wa pe na oni pe ti le oge gan o to geje be na ni eni ti o je kan ninu ajo istokan agbaye o soro o ni pe igbesi otun eyi ti ile america tun gbe ye ati ilana na lori un to ni o se pelu igbesi eto ranwo o ni pe le bigba to pe won kan fe pagidi na igbesi anra ni lowo ni orilede si orilede ni on be ni oju iwe karun iwe iroyin the nation eyi ti o jade laaro yi bakan na ni oju iwe karun iroyin the nation iroyin kan na on be nibi ti won ti ni pe are ile yi Are Tinubu omo ti buwolu ofin o ti gbe ofin kakale e to ni o nse pelu imojuto awon dukia to je ti igboria itapan aye lu jara ni be na ni o si se igbe idasile ajo kan eyi ti won ma se ayewo ati imojuto n to ni o nse pelu ilana wo agbori itapan aye lu jara na crypto on be ni oju iwe karun iwe iroyin the nation eyi ti o jade ni aro yi bakana lori isele ijinigbe ni ipinle oyo wa ni pe awon mete yi ta daru ti asole kan ohun an na koju esun mewo toto to ni o se pelu idogunmo ati ijinigbe be na si ni won ni to ba di ose ti nbo yi ta nwo lokan yi o ni joba apapo orilede wa Nigeria won fi oju awon kolo si eda na ti won fe yole aye lemi eni won fi oju won ba ile ejo leyin ojo merindin la logota eyi ti awon lo ni akata awon agbesunmo mi ni bayi na won ni wipe awon eyin awon ti won ji ni ori re yi bi won so fun oluko to soro na ninu iwe iroyin tribune ibe na lo wa ni oju iwe kerin o na ni iroyin na wa bakan na ni bayi na ni oju iwe ogun iwe iroyin Saturday Tribune to jade laaro iroyin kan na wa nbe to ni se pelu ti emefele yi ti mo mule kan hun won ni pe ile ejo orilede wa Nigeria ti pase o wi pe ewo ose ri gbogbo awon dukia yi ti o fi won wora ko yi o ya o ni kan mankia yo da ke si gba pada lowo e ki joba apapo ki won gbese le ninu iwe iroyin punch to jade laaro iroyin kan wa nbe nibi ti won ti ni pe awon eyan fa gbon mu ja o lori bo si je pe awon ise akanse kokan eyi ti n lo bi mefa ona ni won ti fi sori aare Tinubu lorilede wa Nigeria ti won si ni pe to ba ti te ba fe gbe igbese yi e te ji ki aare o ti e sitan na ka wo bi ise re bi o si lo sugbon sa awon to ro kan papa julo ilegbimo asofin won ni pe won ni ise takuntakun eyi ti aare se o na ni o fa tan fi wo pe o ye o ye o ye ki won fi ise akanse na ki won fi sori re baka na so re na soro ninu iwe iroyin punch o ni ewo yo down ki won gbe igbese ki won da pada an pa ona ko da belen ta si o lenu awon ise akanse ti won fi sori are papa julo coastal road le tu wa lati ilu eko lo si ibi e ti won lo wa bi pe yo da ki won pa gbogbo re da ki won si da pada bi o si wa ni bayi na awon iko mogun alajumose mo ti wa ninu iwe iroyin daily post taro yi awon iko igun alajumose ni apa iwo orun ariwo orilede wa nigeria ti won pe ni operation fazan yama mo ti dola awon ti won jigbe ti won lo bi mesan ni akata awon to ji won gbe to je pe aweran maalu awon osin e ti lo bi 16 ona ni won ri gba pada lọwọ àwọn kọlọ sí ẹdá ọhún wọn pa bíyú àbẹdùn ẹlẹ ní ọjọ ẹtì fred iléeṣẹ ọmọọgùn orílẹèdè wa nàìjíríà ọ̀nà ni wọn sọ bẹẹ bákan náà èyí tó ní ṣe pẹlú ẹmẹfẹlẹ ó wà nínú ìwé ìròyìn ọhún ààrẹ orílẹèdè wa nàìjíríà èyí tí mo sọ nípa ti àwọn dúkìá tó ní ṣe pẹlú ìtàkùn ayélujára èyí tó jẹ wípé ààrẹ buwọlu gbé àṣẹ kankan lórí rẹ ó wà nínú ìwé ìròyìn daily post náà bákan náà ọ̀rọ̀ mi náà tún wà ń bẹ́ẹ̀ tó ní ń ṣe pẹ̀lú arábìnrin mary abila ti nọ́ọ̀sì èyí tí ó jọ́lọ̀ nípè bí àwọn èèyàn ṣe ní wípé kí wọ́n tanná wádìí ìgbésí ọ̀hún lẹ́yìn tó pé ilé ẹni tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè yìí ibẹ̀ náà ni wọ́n ní wọ́n ti bá òkú rẹ̀ tí wọ́n sì kọ ìwé sí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa nàìjíríà wípé ẹ wo yóò dẹ yọ̀ǹda ọmọ náà fún wa bákan náà ti coastal road hún ó wà ń bẹ̀ láti ìlú èkó sí kalaba tí wọ́n fi sọrí ààrẹ bọ́lá tinubu bí wọ́n ṣe ní pé látàrí iṣẹ́ ìdàgbàsókè èyí tó ń ṣe náà ni wọ́n fi wò pé yóò da yóò sì dùn kí wọ́n fi sọrí ààrẹ lórí ìgbésẹ̀ ọ̀hún ní báyìí náà iléeṣẹ́ ọmọ ogun orí omi lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n bá àwọn ẹbù fọpo ibùdó ẹbù fọpo èyí ti ń lọ bíi 48 jẹ́ léyìí tí kò bá òfin mu èyí tí àwọn kan gbé kalẹ̀ láti fi máa kó òróró orílẹ̀‐èdè wa nàìjíríà mi bíi kàlòkàlò bákan náà ni wọ́n ní pé ní ìpínlẹ̀ akwa ibom iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀ wọ́n fi kélé òfin gbé àwọn afurasí mẹ́rin èyí tó jẹ́ pé wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ṣekú pa ẹnìkan tó jẹ́ ọmọ ọdún 11 ní 20 bákan náà eléyìí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ni inú ìwé ìròyìn daily post ibẹ̀ náà ni mo wà wọ́n ní pé igun kabiru turaki wọ́n ti fagbọn mú já ìgbìmọ̀ amúṣẹ́yà bẹ̀ tí wọ́n gbé kalẹ̀ lẹ́yìn tí wọ́n ní pé wọn ò jọjà nínú ìgbésẹ̀ ilé ẹjọ́ tí wọ́n sì ní pé ẹ wò ṣe rí àwọn òpẹ̀jọ kò tẹ́mi lọ́rùn tako ìdájọ́ èyí ti ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sílùú Abuja tí wọ́n gbé kalẹ̀ bí wọn ò ṣe dá wọn mọ̀ èyí àti àwọn ìròyìn míì ọ̀rọ̀ náà ni a mọ̀ mú wá sí ẹtí gbọ́ yín ẹ jí káde ojúde ọjà ìkànnì fẹ̀yìn ẹ̀ lẹ́ ń gbọ́ 32 fm ẹ kú kalẹ̀.
1: máa wo mi bí mo ṣe fẹ̀yìn.
2: mo ń gbọ́ 32 fm.
3: 32 fm 94.9.
4: lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
4: ṣé mi ò sọ fún ẹ.
5: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: jẹ ìgbádùn data rẹ ní wẹlẹmù leave it 100 MTN.
6: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice Itọwo e kan lasan, are kan ko si leyin e.
7: Magistar ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
6: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
7: Magistar yo so gbogbo nje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko mo ni gbagbe.
8: Koni shumi koni re.
9: Ma je o su e lati ma gbo wa ati lati tele wa lori gbogbo ikoni ba ni dore. 32 FM 949 eyin e.
8: Koni shumi koni re.

0: 32 FM, you are okay.
1: Ẹ káàbọ̀ padà láti ojúde ọjà ìkànnì fẹ̀yìn ẹ̀ 32 FM lẹ́ngbọ́ akálẹ̀kà sí Laughter House Premier Hill Mọ́kọ́lá Nìbàdàn ṣùgbọ́n káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa bá fẹ́ ń dọ̀ ní ètò yìí tí ń lọ lọ́wọ́ àtúpalẹ̀ ìwé ìròyìn ni tí ò ní àpọ̀pọ̀ àbí àpọ̀lù nínú tó yẹ pé wọ́n sì máa bá wa pa àbíyú àbídún rẹ̀ ẹ̀yin náà máa lọ sórí ìtàkùn ayélujára Facebook ẹ ṣàwárí 32 FM 949 fẹ̀yìn ẹ̀ kẹ́ ẹ máa fi àwọn àwílé yín sọwọ́ síbẹ̀ barista ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ o. A kú dédé wòye o.
1: Dédé wòye ni.
2: Mo dẹ̀ kí àwọn aráalé.
1: Àwọn aráalé ń gbọ́ ẹ ṣeun. Nínú ìwé ìròyìn punch láàárọ̀ yẹn àti nínú àwọn ìwé ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan ṣùgbọ́n ká mú àrígbámú rẹ̀ láti inú ìwé ìròyìn punch wọ́n ní pé àwọn èèyàn ń sọ̀rọ̀ lórí bó ṣe jẹ́ wípé àwọn iṣẹ́ àkànṣe bíi mẹ́fà kan ni wọ́n fi sorí ààrẹ Bola Ahmed Tinubu. Wọ́n ní èrèdí rẹ̀ ni pé iṣẹ́ takuntakun èyí tí ó ṣe lórí ìgbéǹde àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú amáyédẹrùn àti àwọn iṣẹ́ àkànṣe náà fi wá wò pé àwọn iṣẹ́ yìí èyí tí wọ́n ti ṣe yìí kí wọ́n fi sórí rẹ̀ ṣùgbọ́n àwọn kan pàápàá jùlọ àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn òwòye tí wọ́n ṣe láwùjọ wọ́n ní pé kò tiẹ̀ tí ì lẹ́tọ̀ọ́ báyìí láti wò pé wọ́n máa fi iṣẹ́ àkànṣe kankan sórí ààrẹ wípé bí ààrẹ bá parí tó sì gúnlé ayọ̀ tí wọ́n sì wò bí nǹkan ṣe rí wọ́n ní pé wọ́n wá lè wò pé takuntakun tó ṣe ẹja fele sórí rẹ̀ bẹ́ẹ̀ làwọn kan ní pé ẹgbẹ́ òṣèlú APC bígbà tí wọ́n fi ẹ̀sùn nǹkan ìlú di tara wọn ni ẹgbẹ́ kí ló burú nínú wípé èèyàn ṣe tó dáa ó sì wúni lórí dáadáa ní jọjọ káfíìn kan sọrí rẹ̀.
2: Ẹ ṣe wọn tọkùn ìgbà tọmọ bá lọ léèwé ìgbà wo ló ń gba result.
1: Tó bá parí ni.
2: Iṣẹ́ ìgbà tó bá parí ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣé mọ̀ téèyàn bá ń ṣe nǹkan tóun náà mọ̀ nínú ara ẹ̀ pé nǹkan tóun ń ṣe ó kù díẹ̀ káàtó irú wọn ló máa ń sáró àwọn eré báyìí káàkiri kò ń ṣerú eléyìí ló yẹ kó kan gọ́ọ̀mẹ̀ǹt.
1: Ẹ̀rọ bẹ́ẹ̀.
2: Pé wọ́n pe wọ́n fi orí òun sọ nǹkan kan àbí wọ́n fi orí òun sọ ìyẹn kọ́ ló yẹ kó kàn sìn àsìkò iṣẹ́ iṣẹ́ ló yẹ ká ṣe àsìkò eré sì ń bọ̀ tó o bá ṣe dáadáa fún ìlú àwọn ará ìlú ló máa jà pé irọ́ o ẹni yìí ẹjẹ́ ṣe nǹkan ọ̀ràn tí ń pa ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ ń fúnra yín ní exam question ẹ̀yin lẹ̀ ń máàkì ẹ̀ ẹ̀yin náà lẹ̀ ń pàṣẹ ara yín wọn ò ń ṣèjọba bẹ́ẹ̀ yẹn gbogbo eléyìí tá à ń rí nínú ìjọba yìí ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ìyẹn ṣé yẹn ló yẹ kó kàn sìn majority of the people àní nísìn world bank imf wọ́n ń pariwo wípé 75% of the population may go into poverty ṣé yẹn irú ìlú tírú yẹn tírú àwọn predictions burúkú bẹ́ẹ̀ yẹn wà lórí ẹ̀ òun lèyàn máa pè pé ó da ọkàn kọrúkọ mi síbì kan wọn kọrúkọ mi síbì kan so it just shows that àwọn tó ń ṣèjọba wọ̀nyí wọn ò nífẹ̀ẹ́ ara ìlú ìfẹ́ ara wọn ni wọ́n ní ìwọ tó o bá lọ kọrúkọ ẹ síbì kan lénìí kí ló stop àwọn ará ìlú láti yọ kúrò tó bá di lọ́la ìgbà tí wọ́n máa yọ Saddam Hussein kúrò lórí oyè gbogbo ibi tán re statue ẹ̀ gbogbo ẹ̀ mọ́ gbogbo ẹ̀ náà lọ wó balẹ̀ gbogbo ibi tán kọrúkọ ẹ̀ sí wọ́n fa gbogbo ẹ̀ ya ni so kéèyàn ṣe nǹkan tó dáa kó fi ìyókù lẹ̀ sọ́wọ́ ọlọ́run táwọn aráàlú bá ń rí iṣẹ́ tó ṣe iṣẹ́ takuntakun tó ṣe àwọn onímọ̀ máa wá máa jà pé irọ́ o ẹni yìí o iṣẹ́ ńlá ló ṣe fún wa ẹ̀yin sìn ẹ̀yin lẹ̀ mark script ara yín ẹ̀yin náà lẹ̀ ń pàṣẹ ara yín ẹ̀yin lẹ̀ set question fúnra yín kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn rárá as a matter of fact it's a distraction from gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ tó yẹ pé ó need ṣíṣe ẹ wo insecurity àwọn ọmọ wa ń sìn ń ṣẹlẹ̀ ń bà wọ́n láti máa lọ sí school the number of out of school children ó tún ti increase nìyẹn ẹ wọ̀rọ̀ oúnjẹ nílùú epo sì pẹ̀lú gbogbo èyí tá à ń gbọ́n sìn ó tún láìkì kó tún lọ sókè sínú yẹn ṣérú olórí bẹ́ẹ̀ ló máa lóun ti ṣe iṣẹ́ dójú àmì tó wá ń lé ibi tó máa forúkọ ara wọn máa sọ orúkọ ara wọn sí wọ́n wá ń lé ìyẹn náà wá ń lé káàkiri ó ga o.
1: ẹ ṣeun lórí ọ̀rọ̀ oúnjẹ èyí tí ẹ sọ ẹni tí ọjẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà sọ̀rọ̀ wọ́n ní pé lori bi nkan se gbo lori ijoba ni afojisun lati ri pe awon jo ni orobi rice nkankan bi 25 million tons ona lo je wi pe won ni afojisun re bo te je pe won so gbedeke re sugba iroyin kan jade ni ana ninu iwe iroyin the garden won ni pe iye ti awon omo najo nigeria ti an padanu to je ki e bi opagba fo meke ko ma sele o ni pe an padanu kan bi 38 million ton awon je nipa wi pe ta ba ti se ikore tan o awon ilana an gba lati se lojo ko fe sin e ji ka wo nkan ti akowe ijoba apapo so yi e ko sin ti o le sele sugba ona wo ni won fe gbegba won ni pe lati ra awon nkan ti awon agbe nilo ibo la awon agbe ti fe won dako ta ba ti opolopo awon ilu to je wi pe ise agbe ni won yan layo awon gidi kan ko agbe ba awon agbe sumo mi won o je ki won raye lo sori oko awon ton lo sori oko gan won tun ni idile ile lori mo pe iye bayi ni won gbodo iye bayi ni won gbodo san ki won to lo sori oko won se ke se lo e ka ti e kokko moju to na ni ka to wo wi pe a mo gbe igbese ra nkan awon abi yo owo kan yato fun awon agbe lati ra nkan kan fun oko won
2: ohun kan ti mo ri pelu joba yi eyi to ko to ye kan ko se ohun na ma nse na ma nse gbeyin eyi to ye kan se gbeyin ohun yen na ma gbe si waju ohun lo fi fa to e pe e ri pe gbogbo ise ton ba se aba won wa nbe won se ton ma lawon correct ara won won lawon correct ara won igba ton lawon se pardon fa won elewon eyi na sa ri bo ti se lo won se release awon drug won release awon drug barons won release awon hardened criminals
1: e ro be
2: se bi gbogbo e lo e ri ninu news awon pardon awon eyan won yen later na se bere si wo pe awon osise awon bo se ye kawon se e wo gbo ohun to n sele lorisirisi e wo oro budget e wo oro budget se bi presidency lo se budget won ton de ko gbo awon eyan won mora won won de se ton won wo won ni oda o ti wa pa funra won na gbe na gbe lo si senate funra won na gbe na gbe lo si senate senate na de joko le lori won lawon ti sabewo e won lo da ati wa bere si lo budget ya lo awa lo discover pe won ni fake agency wa nbe be si ni ti ise yokun eyi ta se ri niyan orisirisi fake agency lo ma wa nbe so ijoba yo fi suru se ise won mo fi suru se ise won oro insecurity looto awon military wa won se takuntakun because then ojo mi lo yi everybody na ri pe military wa dabi igba to tun tin pada bo sipo sugbon ko ti to rawon agbe o le lo soko awon agbe o le lo soko ta gbe o ba de le lo soko bawo la se fe ri ere okoko ta ba ri ere okoko of course there are very many ways of preserving whatever we have awon silos ijoba awon succeeding government ti invest lori silos pe bo ye kon ma fi store gbogbo awon kini won yi ti won fi ni baje but boya won wa maintain won o iyen ni oye mi you know so ilu yi ni so many things the right government lati ni quite unfortunately the right government lati ni the right government lati ni awon no ma pase awon no ma rufin e ohun lele ta ri e wo agric sector wa so ye ka ma import rice ka ma import gbogbo awon grains a import yen pelu bọlọrun se bless ile yi to ṣùgbọ́n ẹ wo gbogbo ìjọba tó so mọ gbogbo ẹ̀sìn àwọn àgbẹ̀ àwọn kan gba ilẹ̀ wọ́n ń pe àwọn ibì kan ní nàìjíríà ní ungoverned areas ìyẹn mí pé ibi tí ọwọ́ ìjọba ò tó ẹ̀dẹ̀ lẹ́yìn ṣèjọba lórí gbogbo ìlú so wàhálà pọ̀ gan-an nílẹ̀ àbí torí mi kò yé ni iṣẹ́ ọlọ́run la máa tún máa ké pè lẹ́yìn tó ti fún wa ní gbogbo nǹkan tá a need láti fi rán ìlú yìí dáadáa kó jẹ́ àpẹẹrẹ fún gbogbo àgbáyé irọ́ personal greed àwọn èèyàn òun ló ń drive wọn they don't understand the concept of government they don't understand the concept of statesmanship they don't know what loyalty and nationalism is all about kò yé wọn rárá they are propelled by their greed gbà téèyàn bá ń kó 300 billion tí wọn nìkan dání kan kó 300 billion kí ló fẹ́ fi ṣe wa tun fi dajo mole fa awon omo yen gba to ba lo ton ni ti bi ti Rotimi Williams ni gbogbo an la ri lato ojo ti baba yen to ti je pe Olorun ka awon mo si ma ja lori ogun eh it's just too unfortunate ko ye ko ri bayi rara rara igba ta wa n dagba ah ife ilu o wa lara nkan to nje ka ma se ru nkan ta nse leni ife ilu o je wa logun gan
1: eh sugbon
2: ma gbe ilu yi de ku agba o lo je wa logun
1: ju e tawon na ba ni fe ilu won ni wo pe kawon na lo re soju wa
2: e nbo na oju awon ta na nse nsin oju awon ta ni awon ara ilu ori na lo are lo se solar funra e lo da se solar funra e pelu owo ilu awon eyan ti e de wa nu darkness e lo wo awon ilu to goke agba ke lo wo ba won ti se se
1: eh o so ba ni party na yi ti e menu ba bo o so fa won ipinle na pe kan na ma generate na fun ra won se ko awon nkan mi tan de ebi re ru ijoba apapo se ero pe o ye ka ti e nawo si awon ijoba ipinle na yi pe kina la won na nse lori re
2: eh se on generate no so wa dabi o dabi igba o dabi ise ka ma din akara bi ka ma roast corn ni abi ka ma se kulin kulin eh mo gbogbo investment to tele eh mo yo ojo melo to ma gba lati fi set up se gbogbo ele grid system ta wa nisin ni national grid system sojo kan na fi se sojo kan na fi se odun melo ni Dangote fi joko to fi put refinery together charin osu kan lo se ni so even ta won state government ba ti ma se nkan ton ma se it will still take some time but the existing one nko emi kan ri yen as a way ti are kan fi o kan fi gbe ijogbon kuro lorun ara e o lo ti sorun state ohun na mo pe ko le easy that is not to say that state should not do it pe ba won state o gbodo se of course awon state ni lati se bo te ti se ye ko ti ri lati bere niyan but it will take time and it requires money owo yi ke dere eyin na ewo be yi se pin almost 52% of federal allocation lo lo si federal ewo to wa si state awon to le so pe awon tin fun state lowo pupo awon tin fun state lowo pupo compared to owo to n gba tele tele se iye to n ta dollar nsin no n ta dollar nigba ti state n gbowo kekere.

0: opposition party members. Ṣùgbọ́n àwa báwa ṣe wò bí APC bá wà ń bẹ̀ tó bá witch hunt anybody tó wà ní the other side ìbéèrè tá máa bèrè ń gbé ṣé ó jalè àbí ò jalè ṣó kẹrù burúkú sára àbí kò kú sára ṣó ní skeleton inú kọ́bọ̀dẹ̀ àbí kò ní tá a bá ti ri pé ó ní kò sí èyí tó kàn wá pẹ̀lú pé bóyá opposition kan ọ̀wọ́ opposition ẹ jẹ́ kó dá ẹjọ́ táwọn opposition náà bá gbàjọba kan bẹ̀rẹ̀ sí nílé àwọn Tinubu káàkiri ohunkóhun tó bá jẹ́ tìlú tó bá wà láwọ̀ wọn kan gbà padà ilé yìí ò ń ṣe nǹkan tó da ẹ lọ wo nínú ìlú tí àwọn èèyàn tẹ́bi ti ń pa àwọn èèyàn táwọn èèyàn ò rí bí gbé táwọn èèyàn tán lọ mú ṣẹ́ẹ̀dì sábẹ́ bíríìjì tó ń gbé bẹ̀ pẹ̀lú ìyàwó pẹ̀lú ọmọ pẹ̀lú ọkọ ẹ lọ wo ilé táwọn ń kọ fúnra wọn ẹ lọ wo ilé tán kọ mo rí ilé àpábíò nígbà tán fi hàn mí mo wò báyìí mo ní nírú irú ìlú báyìí iṣẹ́ wo náà ṣe tá a bá dẹ̀ bèrè lọ́wọ́ wọn wá ní off the mic wọn ní sòótọ́ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ti Adéyẹmí sìn ǹjẹ́ ẹ gbọ́ kí sẹ́nẹ̀tì sọ̀rọ̀ kankan lé lórí bẹ́ẹ̀ sì ni kẹ àwọn náà pàṣẹ ẹ̀ àwọn ọmọ náà ń pàdé budget wọ́n mọ̀ bọ́rọ̀ yìí kún àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n ṣùgbọ́n ṣe rí wọn kán sọ̀rọ̀ ọlọ́run ò tí ì rẹ́dì láti ṣiṣẹ́ ẹ̀ nílò yìí ni torí kí àsìkò bá tó fún ọlọ́run láti ṣiṣẹ́ ẹ̀ nílò yìí ẹ̀yin gan ẹ̀ ní bìlíìfù ojú ara yín àwọn tó ti já Nàìjíríà ló lè pọ̀ gan wọ́n pọ̀ gan àṣírí gbogbo wọn ọkàn ìtú ni.
1: ẹ ṣeun ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ amẹ́ríkà wọ́n gbé ìgbésẹ̀ kan wọ́n ní pé àwọn ètò ìrànlọ́wọ́ kan tí wọ́n ń ṣe fórílẹ̀-èdè Nàìjíríà é pé wọ́n gbé gidá eléyìí ò sì ṣe látàrí bí wọ́n ṣe fi ẹ̀sùn kàn wípé wọ́n fi ojú sun àwọn ọmọlẹ́yìn kristi àwọn agbésùnmọ̀mí wọ́n ń ṣekú pa wọ́n bákan náà ni àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ náà ẹ̀wọ̀n ò fẹ́ẹ̀ rí ọ̀nà gbígbà eléyìí náà wọ́n fi gbé ìgbésẹ̀ ṣùgbọ́n ẹnìkan tó jẹ́ ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú apc tó tún ti fìgbà kan jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ asojúṣòfin ilẹ̀ Ayọ̀lá ó ní pé ìgbésẹ̀ tí ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ Amẹ́ríkà gbé ó ní pé ó yẹ kí a rí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ fún orílẹ̀-èdè wa Nàìjíríà láti dúró lórí ẹsẹ̀ rẹ̀ ni wípé kì í ṣe nǹkan tí a kàn máa wò pé àbóyá orílẹ̀-èdè wa Nàìjíríà pàdánù látàrí bí ilẹ̀ òkèrè ọ̀hún bí wọ́n fi ṣe fẹ́ dáwọ́ ìrànwọ́ wọn dúró bákan náà ni ẹnìkan náà tí ọ̀nà jẹ́ aṣojú àgbà fún àjọ ìṣọ̀kan àgbáyé fún orílẹ̀-èdè wa Nàìjíríà permanent representative ìyẹn sẹ́nítọ̀ Jimoh Ibrahim wọ́n ní ẹ̀wọ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ẹ̀rù ò ní ba orí kókó ọnú no cause for alarm wọ́n ní bígbà tó kàn pé ìgbésẹ̀ wọn kàn fẹ́ jàǹbá àwọn ìgbésẹ̀ ètò ìrànwọ́ tó jẹ́ ti àjọ ìṣọ̀kan àgbáyé ni ẹ jí ká wò ó lórí ìgbésẹ̀ yìí ṣé ká fọkàn balẹ̀ ń tòótọ́ bí ilẹ̀ amẹ́ríkà ṣe ní pé àwọn ìdáwọ́ ìrànwọ́ yìí dúró àti pé àwọn wo ló ń jẹ àǹfààní ìrànwọ́ yìí gan náà bí ẹnìkan náà ṣe sọ wípé yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè dúró lórí ẹsẹ̀ wọn ni nígbà wo tó túmọ̀ sí pé dúró lórí ẹsẹ̀ wa tẹ́lẹ̀ ó ló máa jẹ́ wake up call sáàtò gbé tẹ́lẹ̀ ni.
0: gbogbo ìrànlọ́wọ́ tó ń ṣe ọ̀hún mélòó nú ẹ̀ ló ń dọ́wọ́ àwọn èèyàn mélòó ló ń dọ́wọ́ àwọn èèyàn.
1: ọ̀pọ̀ àwọn tó kàn kì í fẹ́ sọ ni o.
0: kò sí bí bóore ọlọ́run bá dé èèyàn ò lè bó èèyàn ò lè fọwọ́ bò mọ́lẹ̀ ṣé bí health sector wa ṣe rí yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí maternal mortality infant mortality ẹ lọ owó bó ti ṣe ga sí bẹ́ẹ̀ sì ni kẹ owó tá à ń sọ yìí owó tó ń fún wa láti máa fi ṣe ìrànwọ́ fún gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nìyẹn àwọn avoidable deaths in the health sector ọ̀pọ̀lọpọ̀ nínú owó yìí tó bá wá ìṣe náà ń jìkó it is something we all know gbogbo alámọ̀ ibi tó lọ́run dẹ̀ bless Nàìjíríà dé ó yẹ ká ti kúrò láàrin àwọn ẹ mọ̀ ó dàbí kéèyàn máa gba owó ìrànwọ́ irú bọ́yìn máa ń pín 20,000 naira káàkiri yẹn tó máa ń pín fáwọn àwọn vulnerable àwọn tí ò ní nǹkan kan kẹ́nìkan wá wà ó wá lọ ríṣẹ́ sí nnpc tó ń gba owó gọbọi níbẹ̀ kó tún wọn máa báwọn àwọn mẹkúnnù máa lé 20,000 torí pé ó ti ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó yìí fẹ́ máa tún máa gba 20,000 sẹ́yìn gan irú bẹ́ẹ̀ ojú wo lẹ fi máa woru èèyàn bẹ́ẹ̀ Olorun ti bless Nigeria the level to pe ko ye ki lugo kan ma fi wa sakopon be fun wa ni eight. Nigeria nigba ti ilu yi wa bo ti se to ati bo ti se ye an ya World Bank lowo an ya won ilu orisirisi an ya won lowo igba ti Nigeria ma install TV station awon ilu kan wa Europe ti won ti ni te pa asaju won ni igba kan ni ilu yi olori kan so o la lowo lowo o la mo bi ta manu si ni ni ilu yi sheru wa lo la wa di helpless beggars kakiri everywhere baba gbagbese lodo IMF agba lowo World Bank agba lowo Paris Club agba lowo ile akon gbagbese kakiri everywhere ilu tolorun bless by bless ni ke alaju wale awon ara ta wa nko awon ohun alumoni wa won ko lo loju wa bayi port wa no gbagbe sinu oko ton gbe lo won wa gold won wa lithium won wa orisirisi mineral resources oju wa bayi won mu epo wa won ji epo wa oko de nlo oko gbangba bo se tobi to yen ke de ma le ri a wa ma lo ma toro wu kakiri a ma ma toro wu kiri a ma gbe a ma lo ma gba loan a ma inu wa de ndun ohun to ye ko pa wo fun wa a moju kuro nbe eh a wa rin lori ile akoju soke as only Jesus can save, only Allah can save. Awon to nwa lati ta awon yen wole, won wole, won ri orisirisi ohun alumoni, won mu jade, awa o ti e mo, a mo ko ton pe le yan alumoni. Awon mo wa to ye ka ti ma ko lati primary school, kon mo gbogbo minerals won yi, kon ma mu won lo, ton ba no lo excursion, kon ma lo ma fi han won. Ah, ele re o bauxite re o, e ton pe ni tin re o, e ton pe ni lithium re o. Ka won mo wa ti ma mo, kon ma mu sample, kon ma lo ma fi han won. Nisin, awon eyan wa gbogbo awon ton le kakiri gbogbo agbegbe igberiko won yen. Won kon rin lori ile ni yepe lasan la won pe. Awon mo pe nkan to je baba owo wa ni labe ile ta won rin le lori. Because they don't have the education. And we have a government to ye ko ma enlighten awon eyan. E lo wo awon Chinese boy into awon mo lati primary school not bere si instill skills si inu awon mo won yen.
1: Assume.
0: What are we doing here? So owo ta won to won lawon da duro o da tinan lawon se da duro won le be ti se npa ara yin bi eran yi o da ti won ri so ni eh ti won se emi o wa jamo nkokan ni ilu ijoba de wa nbe eh en se le tun paro iro le tun pa kakiri fun awon ara ilu eh en lo fun awon terrorists en fun won ni ransom e wa ma paro fa wa pe iro o
1: nkan te yo ba le fidi re mule amofin
0: eh
1: mo en ti mo so na ni pe intention pe teyan ba le fidi re mule bo le ti gboyun pe won fun won lo pe won ni pe awon rescue awon eyan ni intention
0: o nja fun radio station eh
1: e se be
0: bo se ye ko ri na
1: e se
0: Nigeria lo wa o sha si ni o sha si bo ti e wa lo Australia o ma ka iwe na o de ma gbogbo nkan to nsele la ngbo na ilu iko lati gbo pe won ni won ran won kan lo meka ni ta le fi die mule
1: ejika lo bayi amofin laarin iseju kan si meji tori pe ojo ti lo afama ale lanfani lori igbese wi pe awon afurasi bi meta ti won lowo ninu isele ijinigbe ati se kupa ni eto waye ni joba abile orire enikan ti wa loju opo o bere pe eja ti eri agbejoro kan ti yo duro pe ohun na fe gbenu so fun wa ti o de rebe fun itusile won abi won kan gbe won kale wi pe ki won lo je ijiya ti won ise ti won se ki won lo jiya re ni
0: ofin wa o gba ru e
1: eh eh
0: constitution wa o fi aye le be enikeni ti wi won ba mu pe o se ese is innocent until ton ba prove guilty o de wa entitled to representation by a lawyer of his choice ofin lo so so gbogbo awon ton ma nso yi ton ma nso kakiri pe lawyer lo duro fun enikan lawyer ma lo lati duro ise lawyer ni lawyer nse ofin lo de fa ye le wi pe enikeni ton ba mu iṣẹ́ ọ̀daràn kankan ó wà entitled láti ní representation the only thing tó ń yà mí lẹ́nu ń sìn tí ayé ń dúró ká gbọ́ látọ̀dọ̀ ìjọba torí àwọn mẹ́jọ náà làwọn mú alive awon mejo le mi de expect pe boya won ma mu wa si ile ejo bo ti se tun wa di meta nsin ko ye mi sugbon a mo pe ijoba ni alaye ton ma se fun wa
1: esun
0: mo wa dun pelu yen
1: esun e ji ka ma fa won ale lan lan fa ni eyin le fi awon awile yin so so le ta ka ilu chera Facebook YouTube Instagram a 0705 5909 0809 7000 9409 ni nọmba ti e pe si ojo gbọ kedi ran baba tunde won ni pe awon ọdaran yi ti won lọwọ ninu si ijinigbe ni orire si awon agbejoro yo gbẹnu sọ fun won lati gba idajọ ni iyanju ni lati tun won ti won si gba adajọ ni iyanju pe ki won tun won sile ni e ba kan won ni pe ti ilẹ amẹrika ba gbe owo iranwọ fọ orilẹ ede naijiria kuru Nigeria na gbe orilẹ-ede miran lọ láti gba orilẹ-ede miran lọ láti gba ìrànwọ́. Ẹ kàárọ̀.
2: Ẹ kàárọ̀ ẹ̀pẹ̀tọ̀. Mo kí amòfin wa, ọ̀dọ̀ ọmọ fẹ́ sọ. Ṣé ẹ rí ọ̀rọ̀ lóyìí dákẹ́mi adákẹ́mi? Bí wọ́n ṣe sọ ṣe láwọn adarí wa, wọ́n ti mú wa lọ́wọ́. Kò sì fi lọ àwọn láàlì bára wa sílẹ̀. Ṣùgbọ́n yára ò sí kúnmẹ̀kúnmẹ̀. Orí pé gbogbo ọ̀nà sílẹ̀ kó lọ́wọ́ gbà nígbà tí ọ̀rọ̀ tó jẹ́ mí pé ní ó jáde pé kò fẹ́ protest kó lọ́wọ́ gbà kó gbà yí kọjá ni. Kò sí ká ní a ní gbogbo resources láti gẹ́yìn kó kọlùkú kó máa jẹ kó máa mú. Ká wà ní Ọlábàṣẹ wà ní 1973 ṣùgbọ́n àwọn adarí wa kọ bámúbámú láyọ̀ ni wọ́n ṣe. Ọ̀nà tí a fi wá gbára wá lẹ̀ ní kùbáyì ọlọ́gbọ́nà kọ́gbọ́nàrà kó dá wà lóhùn ẹ̀kọ́ ètò àwọn ajé tura náà wà lánàá.
1: Ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn bákan náà Tolúwa Làṣẹ Adétúnlá ní pé gbogbo àwọn ìlérí lọ́lọ́kan ọ̀jọ̀kan pàápàá jùlọ nígbà tí wọ́n ṣèpolongo ìdìbò èyí tí ààrẹ ṣe lórí ètò ààbò àwọn nǹkan amáyédẹrùn wọ́n ní pé àwọn ò tí ì rí nǹkan kan wọ́n ní pé ilẹ̀ sì ń kojú ìgbésùnmọ̀mí bẹ́ẹ̀ náà látún lákàkà láti nínà mọ̀nàmọ́ná wọ́n ní pé àwọn ẹ̀bùfọ́ gbogbo wa pọ̀ wá gbogbo ẹ̀ ló dẹnu kọlẹ̀ ètò ìlera gan àwọn ẹ̀ka ètò ìlera wọ́n ṣe fíà gan fíà gan. Ẹ kàárọ̀. Ẹ ṣeun. Àmì.
3: Ṣé rí mo ti ń ka sorry the past few days ní Donald Trump gba àtàwọn ènìyàn sọ pé a máa sọ persistance kan kí wọ́n kọ́ ni solution. Ó ṣàmọ́mọ́ ṣe àfihàn kan ti kọ nípa ààrẹ wọn tó ṣe. Mọ àwọn olórí tí ò bá dà ní developing country ní kọ́ wá báwọn ṣe máa ṣe tí wọ́n ní wọlé tẹ́lẹ̀ kejì mọ́ aráàlú ló máa yà tẹ bá kọ̀tẹ́ ní assistance. Ǹjẹ́ sí assistance bá tẹ̀ lórí kan kágbà kó ń tọ́ṣà àwọn èèyàn. You don't do that. Wọ́n bá a ṣe máa yọ àwọn olórí yẹn kúrò. Then that's number one. Ní ìbò tó ń bọ̀ mindset wa yẹ kó jẹ́ pé àwọn ààrẹ tó bá máa manifesto wọn tó máa dá gbogbo policy wọn yìí padà tó bá máa rí báàsì gbogbo ọ̀nà wọn ìgbà tó kéré ẹni tó bá ti olórí dáadáa tó bá ti lọ ni àwọn ìjọba tó bá tẹ̀lé lọ́wọ́ ìpínlẹ̀ ìgbà tó máa ọ̀nà. Pé àwọn illiterate àwọn local people ló wà ní government yìí gbogbo policy wọn yẹn ọ̀nà wọn yẹn ẹni tó bá máa rí báàsì gbogbo ẹ̀ pátá.
1: Ẹṣun pẹ̀lẹ́ làkó láàbò ẹṣun àwa náà ni ẹ ti sọ̀rọ̀ wípé àwọn ọmọ orílẹ̀ náà ni wọ́n gbé gbèsè. Ẹ kàárọ̀. Ẹ kàárọ̀ ma.
4: Ẹ kú iṣẹ́ o.
1: Ẹṣun.
4: Mo dẹ̀ kí amòfin wa.
1: À ń gbọ́.
4: In fact, wọ́n ní àgbékalẹ̀ àwọn gan le ní school of the law fúnra àwọn personal ìdí máa yí èèyàn tó bá gbé yẹn
1: títí. Pápá àpá
4: máa. Àwọn kíláàsì. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ ni ṣé rí ìjọba wa? Àgàgà lórí iwo lórí wa lókè irọ́ pátápátá náà ń pa ká máa pa wọ́n lẹ́yìn ká máa fi pé àwọn àparọ́ wọn sí gbogbo wa là ní làkàyè wọn àparọ́ lẹ́yìn wọn tún túra wọn lẹ́yìn wọn àparọ́ lẹ́yìn tún àparọ́ lẹ́yìn kí ló dé kí ló fẹ́ fi gbogbo ilé ayé ilé ṣe wọn wá wọlé inú àgbẹ̀ tí ò ní tán mọ́
1: sẹ́ẹ̀rí
4: sílẹ̀ kùnú bá ń pẹ́ bíi sílẹ̀ kùnú bá jáde apá ò ní ká wọn ajá tó bá rọrùn nìkan ṣe kí ẹnìkan yú ẹnì kò jẹ ẹ wá ní ebi ni òjẹ́ kàwé ẹ̀dí ebi gan ló máa ti àwọn ìjáde láti fa wàhálà apá ò ní ká wọn kò dẹ̀ síbi sílẹ̀ kùnú ò rí gbogbo àwọn olóṣèlú ẹ̀ kò síbi sílẹ̀ kùnú ò rí bí wọ́n kọ́lé sí nìkan ṣe ẹ máa wò wọ́n máa wé sí gbogbo wọn ni.
1: Ẹ ṣeun ọlọ́run ní jẹ́ kí a fẹni kankan ṣòfò ntẹ́ bá mọ̀ sọ ẹ mọ̀ rántí tàwa náà ẹ ṣeun ọ̀pá ajé ò ní ṣe mọ̀ yín lẹ́nu. Ẹ kàárọ̀.
5: Ẹ kàárọ̀ o.
1: Orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè.
5: Orúkọ mi ni Tajudeen Abiodun. láti ìsàlẹ̀ bodè lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n oríire ni mo fẹ́ sọ àwọn mẹ́ta tí wọ́n kó tọ́nà fẹ́ máa gbọ́ ẹjọ́ wọn yìí nínú ẹ̀sùn bá fi kàn wọ́n ó yẹ ká fi ẹ̀sùn apànìyàn síbẹ̀ wọn àsọ igbọ́n pààyàn rárá bẹ́ẹ̀ adé àwọn tí ṣàtàn gbé lórí wọ́n wá yé wọn béèrè omi ìjìyà àwọn ẹ̀sùn bá fi kàn wọ́n ṣé tí wọ́n bá ti wọ́n
1: ṣe ó ṣeé ṣe ni wọ́n sọ
5: o tó bá dọjọ́ iwájú sí wọn ò ní tí wọ́n ẹlẹ̀kan fún wọn ní amnesty ṣé kì í sọ pé ìyẹn náà tó dá tí wọ́n àfi fún wọn ní ẹ̀sùn apànìyàn.
1: ẹ ṣeun a ní gbélé mẹ́ntó gun ọ̀pá ẹ jẹ́ wọ́n tiẹ̀ lọ sílé ẹjọ́ náà kí ó ìgbésẹ̀ ìgbẹ́jọ́ kó bẹ̀rẹ̀ ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
3: Òṣùnà ni láti mọ̀lẹ́bí.
1: ẹ ṣeun.
3: àwọn mẹ̀kúnnù nàìjíríà ó máa ń pa mí rẹ́rìn wọ́n ní ìkankan nǹkan mọ̀ kẹ́ gbé gbogbo mẹ̀kúnnù ló fẹ́ ẹ ní kí náà ní tó jágbé general. wọ́n lẹ́nu ẹnu wọn ti pọ̀jù tí mẹ̀kúnnù bá jáde tán táwọn wò ẹ jáde ṣèké fọ iṣẹ́ wọn ẹ jáde sámọ́tàn àwọn ìjọba tí wọ́n rán yìí lẹ́yìn lẹ́yìn dìbò fún wọn àwọn ìjọba tí wọ́n rán wa tí wọ́n sẹ́ndì wa ló bá yá ní ìsìn kódà àwọn ọmọ tó ń rí gbà ní oríire rẹ̀ kán mọ̀ rí wọn gbà.
1: ẹ ṣeun. Mo mọ nǹkan tẹ tún fẹ́ sọ lẹ́yìn rẹ̀ náà tún ṣe ṣe kó tàbùkù ẹ mọ̀ bínú gbogbo tábà gbé kalẹ̀ tábà máa ṣe ẹ jẹ́ ká mọ̀ mọ̀ bá ṣe máa gbé kalẹ̀ pẹ̀lẹ́ làkọ ọ làbò bó ṣe wà nù ẹ tó bá sì wà ládarí ẹ̀yẹn máa ń fi ọ̀rọ̀ jì wọ́n. ẹ káàárọ̀ ẹ ṣeun ẹ bá kúrò mi tẹ fi gbọ wa. ó wù á ká gbọ yín dáadáa ṣùgbọ́n kíni wọn hàn padà ẹ káàárọ̀. ẹ káàárọ̀
6: ifá.
1: ẹ ṣeun pápápá.
6: ẹ fiṣẹ́ fẹ́mi láti àkàlà express. ṣé tó o bá wà náà rí tó ṣẹlẹ̀ nẹ́pà tó bá dúdú ẹ létí yẹn ń sọ yẹn yá mọ̀kúnmẹ́kún náà jáde kò fẹ́ tó.
1: ẹ ṣeun. Bẹ́lẹ́jà náà ni wọ́n sọ ẹ má bínú mi ní láǹfààní láti gba ìpè kankan mọ́ ẹ kò ní ju báyìí lọ lórí ètò yín ètò àbàbà fẹ́ǹdọ̀ fún tààrọ̀ ẹ ṣùgbọ́n ká tó lọ ẹ mọ́ gbàgbé amala first on the 29 August ni nínú oṣù kẹjọ and 29th of August ló máa wáyé tíkẹ́ẹ̀tì 3000 naira ni ẹlẹ́rẹ̀ tún lè rà fún yàn á sì máa dárúkọ yín lórí ètò wa lágbájá báyìí lóní kábàn fún yín ẹ̀yin ọ̀wá wà nítòsí ọjọ́ náà lẹ́rọ ayé ẹ lè pe àwọn nọmba tá a ti fi síta kẹ́ni kábà yín já sílẹ̀ tẹ báyìí ti sanwó kẹ́ send receipt wá pé ẹ ti sanwó ẹ sì lè pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08072720308 máa bá yín já sílẹ̀ àti àwọn míì tẹ bá tún gba nọmba wọn ká tún wá máa lọ àwọn kan tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́ tí wọ́n lè fi kàn ní ṣeré onílọ́jọ́ ìbí wọn taiwo àti kande haruna òní ni ọjọ́ ìbí wọn ẹ ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé happy birthday to you báyìí náà láti kí girama ìyá àdúrà náà lágbà lọ́wọ́ lọ́n ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ wọn ẹ ní mọ ìparí wọn taiwo àti kande haruna ọ̀pọ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ ibi tá a wá ń lo lónìí ọ̀nà ni kẹ́ ẹ jẹ́ ká mọ̀ báyìí gbogbo ẹ̀ jẹ́ rẹ̀ mú ọ̀dọ̀wọ́ usman haruna àbí bẹ́ẹ̀ kọ́ so tí bá ti dé báyìí sọ̀wédowó ni yóò tún gorí àtẹ ẹ ní ya pépà lónìí o. Àwọn agbowó ni kúnlé fani yìí ẹ kú kalẹ̀.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Dára ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM, 94.9.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: tó já o dọ́là ló ń kí yín pẹ́ káàárọ̀ ó ń ṣe yín pẹ̀lẹ́ pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè a kú ìsinmi òpin ọ̀sẹ̀ yàtàyò tó wíkẹ́ndì ti bẹ̀rẹ̀.
1: kẹ́hùn yóò lọ́jọ́ kan ó gbéra ó tán bàbá àtọ́yìn lọ ó ní màmá àtọ́yìn tún ṣàṣe má ṣe káàkiri.
0: ẹ̀yin yá o gbogbo ẹni òye ó gbọ́ ẹ bá ń sọ fún ọ pé ká máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ rédíò kán ta rédíò ẹgbẹ́ ètò ọ̀hún dé ogorí àtẹ́gùn ìjà òdọ́là ló kọ ẹ̀ ní kànì 32 fm 94.9 ìbàdàn. àyí yọ bẹ̀m̀bẹ́ lù lábẹ́ àká bàbá dáná lé dandan ní kéèfin rẹ̀ kóru jáde. ẹni ọ̀rọ̀ jọ dà yín pọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rẹ́ àtọ̀rẹ́ alájọgbé alájọṣe. ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọ̀gá àtọmọṣẹ́ ọkọ síyàwó ìyàwó sọ́kọ ọ̀rọ̀ ìjáde orídòwe ètò yín gorí àtẹ́gùn láàárọ̀ yìí torí pé ibi àlàáfíà bá wà làwá wà ibi abá wà a máa ń wá kàlàáfíà náà wà ńbẹ̀. 09062-odometa-949 tóbi lọ́bọ̀ ògún ṣínà mò ń kí yín mò ń ṣe yín pẹ̀lẹ́ làárọ̀ yìí wọ́kìlú mọ̀ mo gorí àtẹ́gùn wọ́kìlú mọ̀ bàbá aláàgọ́ mọ́kànlá mo dé o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú o.
2: ẹ̀lú ẹ káàárọ̀.
0: ẹ káàárọ̀.
2: èmi lẹ ní kí n pè padà ní ìjọ o.
0: ẹ̀yin lẹ pè wá lánàá ngbà tá à ń lọ lórí ètò.
2: Bẹ́ẹ̀ni.
0: Oho, ìgbà tá a ti fẹ́ parí ètò lẹ pé. Ẹ mọ̀ ń kọ́ yín báyìí kí ló kọ yín?
2: Èmi ni Tajudeen Mustapha.
0: All right, kí ni tó ṣẹlẹ̀?
2: Èmi àti dáde mi.
0: Bàbá yín gangan àbẹ ẹtẹ ẹni wọ́n dàbí bàbá fún yín.
2: Ó jà àbúrò dáde mi.
0: Ok, kí ni tó ṣẹlẹ̀ láàrin yín àti wọn?
2: Láti kékeré láti bí ọdún mẹ́rin àti ìgbà tí mo ti wà ní kébé ọmọ ọdún mẹ́rin. Mo ti tẹ̀lé kù ní family house. Ẹ ń bọ̀.
0: Mò ń gbọ́ yín, mò ń gbọ́ yín.
2: Wá bí jọ bẹ̀rẹ̀ sí ṣe bísínẹ́ẹ̀sì sí àjọ ń kiri káàkiri. A gbé Èkó sí àtúnpadà sísẹ̀yìn. Láti ìgbà yẹn ni kò fẹ́ kí n dá wà. Àti kí n sábà kí n máa tẹ̀lé ká kí n máa ṣe ọmọ ṣẹ́. Mo tọ́jú gbogbo àwọn ẹni tó ń sáyà sọ yìí kìí ṣe popular man. Kéjì party chairman ni. Bí ó ṣe lọ nìyẹn.
0: Ok.
2: Mo ṣerú fún un tí máa ṣerú àwọn ọmọ rẹ̀.
0: Ok.
2: Àwọn òsì pé ẹyin láti gbà tàbí bẹ̀rẹ̀ sí ṣe pé tó mo ti ẹ̀dọ́ lóko òwò. Pé báyìí báyìí ni. Àbí kí sáma sìn. Mo tọ́ da wàhálà wa lẹ́yìn àti parí ẹ̀dùn. Ó jẹ́ ayé lé díẹ̀ o.
0: Ẹ̀yin ní ayé ìfọkànsí pé gbogbo bẹ́ẹ̀ ṣe sìn wọ́n tó kí wọ́n ti ẹ̀ establish.
2: Láti gbígbà sí. About to be me, guys.
0: Okay. Now, ṣé ẹ mọ̀ kí n gbà tẹ́yìn ó mọ̀ sìn wọ́n? Ṣé wọ́n ṣe ìlérí fún yín àbọ̀ ṣàdéhùn fún yín pé ó bá di ọdún báyìí ó bá dìgbà báyìí? Yín dọ̀ọ́
2: lóko. Lówó oṣù. Àìgbò oṣù. Láti ọmọ ọdún ẹ̀rin.
0: Ìdí ọdún wo?
2: Bí ìgbà tá a ń ṣiṣẹ́ fún Akálà.
0: Okay. Ẹ bá máa gbọ́ bàbá bí ni sọ́dọ̀ wọn lẹ̀ ń gbé ńgbà náà ni àbíbò.
2: Ẹ o ọ̀dọ̀ ẹ̀ ń gbé ọ̀dọ̀ ẹ̀ ń gbé.
0: Àwọn ni wọ́n ń tọ́jú yín ngbà náà tó rẹ lọ́mọ ọdún mẹ́rin lọ́wọ́ tẹ́ fi dàgbà.
2: Bẹ́ẹ̀ ni o tún á tún dé stage kọ́mọ́ lọ́ọ́ kọ́ṣẹ́ mẹkáníìkì. Jẹ́ ẹyin mẹkáníìkì mi ìmú ni kí n lọ múra láti ṣe fílọ́mọ ní kò sí ohun tọ́jọ́.
0: Now iṣẹ́ wo lẹ́yìn wá ń ṣe báyìí?
2: Nígbà tó yíwọ́ ó tún lọ dáko bí ó kó mọ́ àti gbogbo ẹ tó tún jàmọ́ra rìn.
0: Ìmọ̀ràn lèmi ó kọ́ gbà yín. Òun sì ni pé àjùmọ̀ bí ò kan tàánú o.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin náà iṣẹ́ tẹ́ ẹ bá mọ̀ láàyò tẹ́ ẹ tẹ́ yàn láàyò tẹ́ ẹ ń ṣe báyìí. Ẹ tẹ pamọ́.
2: Ok sir.
0: Ẹ má ríro pé ẹni báyìí mo sínsìn kò. Kò sí àdéhùn pé yóò da ẹ lóko òwò nínú gbẹjọ bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé yín. gbogbo odun teyin na si fi gbodo re te fi jounje re te fi jata re jepo re momi re eyin na o ti lo san fun pada
2: eh se ke fun ba
0: se ti pawo re po ojo e ti lo ko fun ko de gba o gbogbo yin ounje yin ti mo je re e gbowo e eyin na wa da mi loko wo gba fun muri na gba fun gbada eyin na re o le je en to wa lokan won gba na ni ka won mu yin ko ni eh ka won mu yin wa sodo ma toju yin senti mo so yeyin sa e ma gbe okan yin leyan in ti mo fe fayo fun yin nu e ma gbe okan yin le de eyan kan lo ni ke ifokan yin gbagbo yin si lodo
2: ajeun
0: igbo lo ni ke fi gbagbo yin si lodo
2: ajeun
0: eyan leyan mo je eyan in leyan mo je yin o ti faja ko faja ko faja rara olorun ba o le ma ti ko ore yin si won lodo bayi ni o le mo ti e ma tori e ba won ja o to ko dun yin o to ki inu yin o mo dun te ba ran ti sugbe ma tori e ba won ja e ma tori e ba won ja awon eya kan wa ni orilede wa ita wa na ni o je pe mo ba fe mu oboye ma egbon abo ma buru tan fe mu wa gboro abi lu bi kan tawon tin sise adehun be ni poda yo wa do ti mi yo si mi fun odun bi mewa leyin odun mewa in si so bu ti e fun in da loko ba won asa ti won ba se nse nu o si je won lowo sugbon biru wa dehun be o ba ti si larin awon ati baba yin ki won to mu yin yo fe ni ra lati so pe dadan ni ki won o se fun yin o le je n tayin fokan si pe a o sa ti wa nko to da o ti ni o le se sugbon ajumobi o kan tanu

0: Ìyàwó yín ni last born ni ìyá tẹ̀ ń sọ yìí ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá àwọn ń kọ́.
1: Ọ̀dà.
0: Oya ẹ jẹ́ ẹ kú ń bẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú lórí nọ́mbà ìyá wọn. Ẹ ká gbìyànjú nọ́mbà ìyá wọn.

0: mo yi so a tun won pe ti ngba ba to ba di bi owo osan mo role ta ba wo ko ye kan ti dele a tun won pe in ti ba nsele gangan ko si bo se fe je ko si bo se fe je oro ya lori omo ke se kekere oloje nbi owo okunrin le kan pe se omo won ni se yawo ti won fe ni last born won o si ni oni po ni last born won iṣẹ́ pọ̀ tó ṣe láàrin ṣùgbọ́n ẹ má jẹ́ aṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ̀dẹ́ ẹ lọ́ ẹ̀ka rọ̀ ta ló wà ń bẹ̀
1: okay
0: ẹ ṣe mo dúpẹ́
1: olóyè ismail ọmọ ẹlẹ́yẹlé ló kọ́ tèmi o
0: bàbá o
1: ẹkùjọ́ mẹ́ta
0: ọjọ́ kan pẹ̀lú akọ̀wé kẹrin
1: àwọn kan mọ̀ máa ń sọ̀rọ̀ kan nílẹ̀ yorùbá ẹni kinabo ni ti sọ
0: ẹni sọ nlẹ baba
1: wọn ni ìyàwó rẹ ṣe ọ ó wá lọ fẹjọ rẹ sùn ìyá rẹ àwọn kan ní.
0: Hello 09062 Dumeta 949 09062 Dumeta 949

0: so emi pe ti ko libia ba gba won disabe to ba ko won ni awon sojom to ba le to abi to ba ko won se be ko papa se ni lati le bi de se bi fun bi abi ameni bi dj meta lo sha ti mi awon bi awon ma bi di fun ti o ba gba nsin o le gba ni won so emi ko won re anybody je nkan to local what ni won fi nto
1: ti ka local what la ilaha illallah ya wa ki la what bai o ya
2: eyin o
1: Awa eyan ni. Eyin,
2: eyin na fe host ni.
1: No, ah. Inga gbọn so ni ntika luku what?
2: Eh, to ni luku yin te ni na le fi ma le yan, won ni to tokun ba ni ba ni ofin gbobin olobin. Ki de
1: Remix, happy remix. Enti?
2: Ah, yin tokun yin ba ni na le ofin gbobin olobin na, se be.
1: Agba ko be de.
2: Agba ko lo sare de bayi. Agba ko ni e o e ti fi yun le na. Ṣùgbọ́n pé ikọ̀ orílẹ̀-èdè Libya fẹ́ ikọ̀ Libya orílẹ̀-èdè Libya fẹ́ host pé kí Libya tó yẹ pé ìfúnpinpin ni kò sí ẹni tó lọbẹ̀ tó dé pé every time gbọ́n tó bá lọbẹ̀ wàhálà ní orílẹ̀-èdè
1: Libya. Àwọn èèyàn ṣiṣẹ́ bẹ̀ tán méèrè wálé náà.
2: Àwọn èèyàn ṣiṣẹ́ bẹ̀ wọ́n méèkì ẹ̀ ṣùgbọ́n nípa ti bọ́ọ̀lù àfẹ mi ti fẹ́ rí nǹkan náà rí àwọn agbábọ́ọ̀lù míì tó bá lọ sí orílẹ̀-èdè Libya kì í pọ́ ọdún kan ni wọ́n padà wálé. Wọ́n ẹ̀wọ̀ kò tí ẹ̀ kí pẹ́
1: ẹ̀ fẹ́ lọ Bengazi ẹ̀ fẹ́ lọ Tripoli
2: ọlọ́ òkè Libya Bengazi àbí no wàhálà ṣùgbọ́n bó ṣe wà lóòótọ́ in tó ní kálukú bá wọn ibẹ̀ ṣe stadium wo ló wà lẹ̀ nǹkan wo lẹ̀ facilities wo ló wà lẹ̀ tẹ́ iná fi ẹ̀ pé
1: yóò ti rẹ́dì ìjàmbá ṣe
2: tó yóò ti rẹ́dì mélòó ló ti ẹ̀ wá ní àzímù ká sọ pé Nàìjíríà fi ẹ̀fẹ́ ó ṣe ìlà mélòó ló wà lẹ̀
1: ṣàgámù wà mẹ́
2: lẹ́kọ̀ọ́
1: sàlámì wà mẹ́ gọ́ṣù àpàbí wà mẹ́ ògbémùdí wà mẹ́ 10,000 half a barrel kan to ku si
3: ba ti wa
1: se le ma mu ti ni
4: a se ju ni ka gbe radio mi 32 fm ti wo ki
1: ologo
5: kan ki won ma ri se won ma ri se mo boju o le aye nse lo tun buru si rorun o si o ijoba ologun ki aye e ba da si a ama be yin ni o aye se nlo osu mi ko maye mi
1: igba yen ni koliti ko pe kologun da si o lamidi opo logun wa da se le
5: o iyen ni me si si o ati paro o naira tan o ebisi tun pa gbogbo wa ojo meji la na fun wa pere ti za ti do ti sunde lojo o wa se to ohun ko si wahala o adupe lowo ojoba ṣùgbọ́n aṣá o ọ̀pọ̀ èèyàn ló pe báǹkì lọ́tọ̀ sí o fúnjọ́ méje fúnjọ́ mẹ́jọ máa ń rówó ọ̀hún gbàbọ̀ o ọ̀pọ̀ èèyàn ló pe báǹkì lọ́tọ̀ sí wọn o.
1: àṣẹ yìí tó gbádùn gbà yẹn láyé buhari nù ayé wọn náà mọ pàtó baba really punish nigerians.
5: kọ́ làwọn lé gbogbo ohun ìgbà o gbogbo ìgbà o kọ́ làwọn lé gbogbo ìgbà o.
1: baba ọlọ́run fi ọ̀rẹ́ nàìjíríà lé buhari lọ́wọ́ ni. Ibi tí mo ti romance ìyanu ní ayé emefielele. PDP hosted abi PDP hosted Nigeria 99 Nations Cup in 2000. APC came in and no trophy. Ati mo bi te to si. No trophy o si. Ati mo bi te to si. Ẹgbẹ́ alátakò lẹ́wà di lọ́ọ̀.

0: Hello.
1: Hello, one of all.
0: Hey, gay.
1: Welcome,
0: sir.
1: Mo fẹ́ kí Spain bá Nàìjíríà yẹ, ọmọ mi yẹ ti Nàìjíríà náà tó ṣe fún Mọ̀rẹ́ Sánà, tó tó ṣe fún Mẹ́sì ní ṣẹ́jú márùn-ún tó bá lórí Chidi, ìgbèfè lọ. Kọ́ máa ti lè yẹ títí Nàìjíríà náà tó fún Mọ̀rẹ́ Sánà, lẹ́yìn Mẹ́sì kò tó tó ṣe sàmì sí ìwé máa wọlé dákẹ́ pàdé, ṣé máa sí Mẹ́sì bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun.
1: Ọ̀dọ́ bá gbèsè lọ.

Ẹ jẹ́ kí n máa sá lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ká lè fàyè lẹ̀ fún next program. Àmàlà wa ń bọ̀ lójú ọ̀nà o. August 29 Àmàlà Fest. Níbi tá a ti búkà láì dénú búkà. Tá a ti máa bu tata dáadáa lẹ́nu. Níbi tá a ti jẹ àwọn ọ̀pọ̀ mọ́tò mota. Àwọn ẹran tó ti yí ta mẹ́ran, ẹran tó ti yí mẹ́ta. Ẹ jẹ́ tiẹ̀. Wọ́n ti yí ta mẹ́ran, wọ́n ti yíran mẹ́ta. Ẹ wà bu láfúwátú, ẹ bú èlùwọ́ dúdú. 3,000 naira ní ticket. Gbogbo ẹyin tẹ wá ra ẹ ṣe o. Kò sẹ́ni tí ò ní ticket lọ́wọ́ nu gbogbo wa pátá. Èyàn tẹ́ ẹ bá ti ní nọ́mbà ẹ kàn sí ẹ̀yìn ẹ kàn sọ pé àkáǹtì wo lẹ́ send ẹ̀ sí. Ẹ send ẹ̀ then ẹ send receipt pé ẹ ti send owó yẹn o ticket yín wà ṣe pẹ́. Ẹ kàn má pẹ́ dé lọ́jọ́ Àmàlà inú Recreation Club tó wà ń sábó. Lẹ́gbẹ̀ẹ́ ilé kan sàlámì láti Buta. Ẹ dẹ̀ tún máa jó ẹ máa jó. Àwa ni wọ́n pè ní ẹ̀dá bíi Bọ́lá Lámì Ìdàfàlàmọ́rò. Gbogbo ìpàdé tó kù ẹ jẹ́ ká fi ságo mẹ́jọ láàárọ̀ Mọ́ndé kọ́ ló ń dẹ́mi sí mọ́jẹ́ àdídágìrì o. Bàlá ò ní báyín kò ní bèmí Àfá Ali Gúnmi lámì ojú ẹ̀rọ mi. Lórúkọ gbogbo ìkọ̀ ìgé pátápátá ni mo sọ pé ó tún dáárọ̀.

balẹ̀ àbí o ti lẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè Ológun Ẹrú níjọba àbílẹ̀ Èdó nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà

0: 32 FM, 94.9.
1: Ekabo pada sori eto agbe loba bakoro ki ma ki alagba agbeja olasupo apiye awon na all season agricultural project a sap consultant la won na ekuro le o
2: ekuro le gbewo le o se dada la bayin
1: dada la wa o gba mu ko ri olasupo mu ko ga olasupo di meje ru mo ba kan ni bayin ekuro le sa lori osin eja ti ambabo yi e ti so iru bi ti ati le sin ati wa gba pe eja odo eja aro ibi eja aro na ni eja odo
3: na ni
1: o na ni a wa fe la fe sin bayi bo la se sin ti o fi ni sise ntele alagba gbeja
2: se eja aro ma se ma sin ni si sin sin ni ti sin
1: ni si sin tele ra step by step
2: step by step ta ba ti ni omeja ka gba pa lo ra omeja ni
1: bo la ti se ko mo pe omeje le igbadun to se sin
2: e se se ri omeja yen an lati ri pe ta ba ti lo through akose mo se ka make sure pe ile bi ta ti fe ra o ti ni reputation good quality fish eni e ti mo pe nkan gidi lo njade lati ile ise won bi ile ise ogsin eja yi eje be te wa kan so pe lagbaja kan on se omo eja
1: on breed eja
2: on breed eja e kan lo rolu on la ma fi ri a won polopo ibere o ti bere lati foundation ti o da niyan so bo le sin fun osu mesan ko ma wo kilo kan ko ma se ta so better ke ko koro ra nibi ti o ti je ojulowo
1: okay sir awa ti ra tan
2: ta ba ti wa ra tan o ni awon igbese ta ma gbe ti ma fi denu odo
1: kini igbese
2: bi ru akoko ibi ta tin gbe bo ti to ba se ko ma jina die won ba wa fi oxygen sinu mi yen oxygen ni yen after gun ta mi sinu won ba won fi sinu mi ti won na
1: okay
2: so that a le gbe won oja asiko ti won fi denu odo ta ba ti wa denu odo ke kan se pa ma da won si green akoko mu omi ta fe da won si yen
1: yes
2: a da sinu won die die a ma change it die se te bi ta tin gbebo omi ta tin gbebo ati omi ta fe da si
1: die ma ti ma mix mo ra
2: ma mix mo ra won die ti se fi release eja yen ta fi mo lara tori te e wo mo kekere la ba do mi to tutu si lara ba won na se mari girile mu mi ko kunu e girile mu mi ke ko je pe ibe gan lo ti be si saisan ti e
1: oh
2: so o beta ko change ko wole bi gba to pe ah ka bo se daada lo de ka we come eh eh ko mo pe ile hun lele but that ti kokon se yen fun a ti wo pe apa yan la won ile yo so wa ti kokon ti ko ma sa se yin na so ti wa ti ta ba ti welcome e be o wa ku ba se ma fun lo nje to ba se pe odo ta gbe ni to de wa nu gbangba o seese ko nje die abalaye ko ti wa nu nbe o seese
1: okay
2: sugbon to ba ye pe awa gan ti pese e sile o ni awon igbese ta ma fi nbe ta ti pese onje le de won ko to die pe ta ma ma fun won gangan fun ra wa o wole seri ita fi pese sile de won yen iyen la pe ni natural food production process
1: okay
2: natural food production process yen ko orisirisi
1: okay
2: in awon orisirisi nkan la le fi se opolopo ngba mi a ma nlo igbese adiye
1: okay
2: a le lo ti ma lu a le lo koriko to a le lo njeja je kunu le sugbon ni ba se ma apply gbogbo e ko ma tun lo da wa la le
1: okay
2: sinu odo wa ta ba ti se yen le awon je kan ti wa nbe de won so ngba ta ba ti e de to ba je pe ara iya gaga lati jeun ati run je ma je awon ko te to di pa gan de ati run je ma je sugbon ngba ta ba de o ti ni oúnjẹ ta ma fun to ba ye pe ita lo ra lodo awon to nse oúnjẹ oyinbo ni o ni size ta fun awon crumb kinkinkinkin
1: e n gbagbe pe mi wa to je pe inu ke la ti fe sin o ni bakan na la se
2: to ba se pe inu ke la ti fe sin to ba ye pe inu yara lo wa ko le se se be a fi yara to ba je pe o ni ru globe ta ma nlo
1: to ba je pe bi ita wa
2: ita ti ohun de be
1: la wa ni ki white
2: o se lo o se lo be
1: okay
2: o se lo be o se se nkan ta so yi o se se be
1: nda ta ti wa be mo fun won lo nje leyin ojo melo lo nje
2: gan eh se kese ni yo ba yo keji ati bere si fun won lo nje
1: okay
2: yo keji tan de be ati bere si fun won lo nje ta ba ti yen sheri igba mi stress ma nse won ah sheri stress don ta fin gbe won bo yen a ma nlo iyo sugbon eh awon yen wa o le mo nlo afi te ba so fun ye bo ki en lo da yo lumi o le pa won
1: eh
2: o le pa won sugbon o ni quantity a ma fi se
1: mo re nikan ti an gbe odo re to lo re re bayi o si mu iyo nu nylon bayi o si nfon bayi awon wa so pe ah o pa won eja idanu
2: ti o ba ti to ba ti lo koja quantity to yen ko lo fun odo yen
1: ni
2: won tun won si ni se n gbe omode kekere o ba kan panadol kin kini fun to ba di dagbadi e akan panadol yen to ti half fun to ba dagbadi a ma lo didi kan be na ni todo
1: okay
2: to ba je odo size bayi size bayi omi to wa nu e la ma fi determine iyo ta ma fi si
1: okay
2: so ta ba si se yen ta ra won ba ti bale a wa ma fun won ni onje tan wi a ma fun won lo onje tan wi wa ti bele si je onje yen sikena
1: awon onje kan wa to dabi kurukurukurukuru bayi
2: eh be ni won a nse nbi o si nku mi wa lati eh oke okun
1: okay
2: sere ta nse nbi yen awon lohun ti ba se ati ni awon companies to ye pe won se floating feeds
1: okay
2: to mama lefu to ye pe be ba ti ran an fun won die die to won ba ti je mo e kan sa re pe onje yen se lefu ni a je pe o ti to sa e ba e sa nu wa e kon so fun pe o ti to awon yin sugbon ti e ba ki se floating feed e kan ma fun won a ma sink e ni mo boya won ti yo abun won ti yo so ngba mi wa le mix mejeje papo so that a le ma fi mo boya won ti yo sugbon sibe sibe se ri iye fingerling sta lora boya 1000 la lora
1: yes
2: ta ba lora 1000 nisin ati mo weti ti 1000 yen fe je te wa re pe ah mo ka ri pe ara feed it to float to ye yen akoku bon won to so pe yes o ti to wa
1: to wa jo melo melo lo ye ka ma si omi re danu
2: seri ete so yi gangan ni awon asiri osin eja ojo melu melu te so yi o wa lowo bumi yen ba se ndoti si
1: okay
2: iru eya ta nsin iru mi ta nlo lo ma fa iru gogo sari kini mo fi so pe iru eya ta nsin se mo pe e le de so oni pepper soup nisin ke le fe je ke ni fe je omi to de je tilapia
1: okay
2: ni ba nbe aro nikan le ma ba nitori aro roku yi nkan ti mo se so le ni pe omi to doti aro se le gbe be sugbon mi ti o doti ti o to doti tilapia o ko like so o depend lori eja ta ba fe sin to ba je pe aro yen ta n so yi ni fun good performance ta ba le ma je depending on quantity to wan be se ri square meter
1: okay
2: 1 square meter mi mo boya ba se le discard omi ta keja si melu la lo wa nu square meter kan se mewa ni se marun ni se 100 ni se 200 ni se adi bo ba se po si yen la se mama change won si
1: oda leyin ti ati mo gugu eleyi ki la won gbise mi to e ka mo gbe be ja ba saisun se ka wa doctor lo ni abi o labere ta fun se o logun ti won mo lo se ni ba se mo pe ara re o ya o omo eleyi bo se nsoju re bo se nsere
2: seri awon nkan to ma saba fa esan ju fo ya iko mi yen ma da
1: okay
2: ya to se pe ti en ba ti reja to da o tori ti en ba ti reja to da bo se lefori le mi la ma lese ruru lola yen ati idile re lo ti wa
1: okay
2: sugbon e so ya pe eja to clean to wa to ni good quality lati bere
1: okay
2: ko ni ma sick anyhow omi lo wa ku itoju lo wa ku se wa do mi ta nwi omi yen lati ma ni oxygen enough oxygen all the time
1: yes
2: to mi yen ba ti ni enough oxygen eja ma ma se dada mo fe le so pe eja oxygen is the most limiting factor in fish farming.
1: Oda won ni eja le ja nje sanra bo ni se ta se mo pe ele ewo kan le gbe kan mi o abi won kan so be ni
2: eja eja le ja nje sanra ni nkan tan tra lati so fun wa ni pe se ri eja awon to nje ewe wa awon to nje ewe ati ana wa awon to nje ran wa se wa awon to nje ewe ati ana yen ati awon to nje ran ta ma re ran kekere to kere si ti won wa je o iyen leja to kere se ja te ja nje to fi nsan
1: ta ba lo ko n to jura won lo se ja ara won
2: won le ra won a mu je a kan ke n pa mu bi en pe nkan kan ko ni ma pe ki se nje se pe kekere ni o ti kere si so loju ti e o nje leleyi a kan wo je nse ni
1: osu melo ni eja wa ngba do ba ti mu pe ati sin o leyin osu melo ni ka mo reti pe a ko ri eja
2: ta ba folu gugun ta wi ara ni bi to da a folu nje to da
4: o me to da
2: ra lati bi ka sa ko osu merin ati bere si ko ri
1: osu merin a wa ri pe awon size e to mo gbe won won mo ni eja kan Ibadan eja kan Abuja won fun won lori sirisi oko ba le yin se mo pe eleyi o Abuja re abi se n ta ba sin Abuja e ti mo ga ele order Abuja lele n lo ele o awon ara Ibadan nikan lo le je keke abi tawon mekunu on lele
2: e se e tan pele eja Abuja yen eja nitori pe won ri koropoto koropoto
1: okay
2: awon ara Abuja ma n feran eja gbimbi na se npe ni eja Abuja ibe lowo so si nkan to ye pe a ma ta ni bi a bi kilo kan 3000 ni bi to ba don o le je kilo kan 3000
1: 7
2: 4000
1: okay
2: ṣugbọn to ba ti di pe eja ti nwo 500 grams o ti total in fact awon mi nkan ta 250 grams iyen ida merin kilo
1: okay
2: won ta won yi won fi sinu igi won yan awon ya fi se wọ́n fi rẹ̀ fọ́ ẹlòmíì fi ń ṣe fẹ́ ṣùkú gan bó ṣe kéré mọ ẹ bó ṣe kéré mọ náà ni ogun àmọ́ ó lè máa ta ní 1000 níbi àpàlọ̀ dípò ti wù ní 5000 ńlá yẹn
1: torípò ń kéré so size bí ìrànbá ṣe fẹ́ rí èrè rẹ̀ sí
2: lónà
1: ṣe mọ̀ ọ̀sán sí ẹ wá já sọ pé ìpèníjà wo ló wà ń bí ọ̀sìn yẹn já
2: tó bá ṣe pé
1: tàbí téèyàn lè kojú
2: ẹjẹ ká wò yí pé gbogbo nǹkan tá à ń sọ yìí náà láti mọ̀ yí pé ẹjẹ ká là níbi tó dáa ẹjẹ ká lomi tó dáa ẹjẹ ká fun lóúnjẹ tó dáa ṣe nǹkan tá a ti ṣe gbogbo àwọn yẹn ṣe pé ìpèníjà ni wọn tá a bá ṣe ṣé òṣùwọ̀ ká ní pé a ti ṣe àwọn eléyìí ká tún rí i pé àwọn ará àdúgbò fẹ́ ká ṣe o
1: ká tún rí i pé àwọn ará àdúgbò fẹ́ ká ṣe
2: ọlọmọ jẹka rẹbi abinu ẹni kini kan kẹnkẹn ló ti gbẹgiri lásán ó lè ba gbogbo òdò jẹ
1: okay
2: a gbọdọ fẹ gbogbo ẹnu sọ yẹn àwọn ọmọládẹ rẹ wọn ẹ dáríjì mi o àwọn kan wà tó yẹ kó máa jí lóru tí wọn olè máa ń wá lóru
1: àwọn
2: kan wà tó yẹ pé wọn ti mọ ẹja dẹ lójú omi tẹlẹ tí wọn wá kàn bọ sínú odò olódò wọn ti wọn a kò máa dẹ ni
1: bá a ṣe ń sọ pé àwọn kan ó darun wọnú oko
2: bẹ́ẹ̀ náà
1: àwọn kan náà tún lè lọ jí ẹja
2: bẹ́ẹ̀ni bó ṣe rí gẹ́lẹ́ ẹlẹ́ṣẹ̀ sọ yẹn àwọn kan tó ti mọ̀ nípa bá ṣe ń pẹja lódò natural water wọn wá kàn wọlé náà àwọn náà kò.
1: nígbà táwa gan bá tiẹ̀ wá fẹ́ kórè ẹja wa bó la ṣe máa ń kórè rẹ̀ ṣé a wọnú ojú lọ́lá dì kan lórí mú ni àbí a lọ wáṣẹ́ la ti odò àbáwá náà lọ gbé kinú sí i.
2: tó bá yẹ kó dò kékeré ni àṣẹ tàbá dì tó bá yẹ kó dò tí yóò ju odò yàrá kan lọ a lè wáṣẹ́ ká máa bùkún wọn díẹ̀díẹ̀ wọ́n ti wàhálà ni o ṣùgbọ́n ètò ìṣepọ̀ tó dáa jù ni ká gẹ́ẹ̀tì net tó ka láti etí kan sí etí kejì àákan wọ́ lọ ni dé etí kejì à wọ́ láti igun kan sí igun kejì tàbá ti wọ gbogbo yìí tàbá ti kún bẹ́ẹ̀ àtúnṣe àtún wọlé ẹ̀kejì bó ṣe ń lọ nìyẹn tá a fi máa wọ tán nẹ́ẹ̀tì yẹn la máa wọ gbogbo akọlọ máa ní nẹ́ẹ̀tì a lè lọ rẹ́ǹtì àwọn tó fi rẹ́ǹtì wà ṣùgbọ́n tó wáyé kó dùn ńlá ni gẹ́gẹ́ bí ẹ ṣe à ní ìdí kínú o.
1: Mo fẹ́ bèrè pé àwọn ẹja yìí gan ṣé akọ ni wọ́n ní àbábo.
2: Akọ wà àbò wà.
1: Wọ́n ṣe é dámọ̀.
2: Ó ṣe é dámọ̀ fún gẹ́gẹ́ bí àpẹẹrẹ akọ máa ń ní orí ńlá ó máa ń nígun lórí bí angular head orí àdá bí ìgbà tó wá ní fẹ́ jẹ́ fọ́kànlá
1: borí
2: abo around. A kílẹ̀ ni pé òun máa curve tí akọ ṣe fọ́kànlá.
1: So bóòlù aṣá fẹ́ mọ̀ pé akọ tá a rà mọ́ àwọn abo papọ̀ yìí ó tó iye tí wọ́n fẹ́.
2: Ṣé wọ́n máa ń sọ pé àwọn kan fẹ́ kìkì akọ ni àbí kìkì abo. Rárá. Níta máa kàn ń ṣe ni pé.
1: À ń wò pé ṣe mọ̀ pé sáwọn náà ò ní fẹ́ mọ ní ìbáṣepọ̀ nínú omi bóyá tí wọ́n mọ fẹ́ mọ yí ẹyin àbí ẹja mọ bímọ ni àbí bò.
2: Ṣé ẹ ṣe question pàtàkì lẹ́bẹ̀rẹ̀ yẹn. Àwọn ẹja kan wà tán bá ti mú wọn kó o níbi odò tọ́lọ̀ ń dá wọn sí. Wọn ò ní bímọ. Tẹ bá ti mú wọn wálé pé yẹ máa sìn wọn ò ní yé wọn ò ní pamọ.
1: Wọn
2: ò tiẹ̀ ní yé dépò wọn á pamọ. Ó dà wọn á kàn máa kọ ẹyin wọn sínú wọn á máa jẹrà mọ wọn nú bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n máa yé bẹ́ẹ̀ bá kó wọn wá. Àwọn yẹn máa yé jẹjẹrẹ tọkọ àtọ́bọ́ bá ti ríra wọn wọ́n á léra wọn wọ́n á gunra wọn àbí wọ́n á yàn á da ẹyin lẹ̀ akọ àdàgbé lórí ọ̀dọ́mọ nìyẹn. Ṣé wàá rí àwọn tí ò kì í bímọ yẹn torí tiwọn gan la ṣe máa ń dá hatchery sílẹ̀. Ilé ibi tá a ti máa ń ṣe ọmọ ẹja. Ibẹ̀ la ti máa wo abo tó ti tó tó ti dẹ́ yẹn ti dá oníbàṣe máa tẹ́sítẹ̀ ẹyin eléyìí ó ti wà pa. Tába ti mu àwa wa akọ tó yẹ pé òun náà ó dúró dáadáa
1: bẹ́ẹ̀
2: àwa mu kíní nǹkan ọkùnrin akọ àfi àgbà ẹyin àmú nǹkan ọkùnrin akọ.
1: Àwọn mi ìsẹ̀pọ̀ àwọn oní astri ló lè ṣe yẹn àwa táwa ń sìn lé òun
2: kò lè ṣe
1: ṣe kò sí nǹkan kan
2: fún. Ọgbọ̀n ọdún lè nì ọgọ́ta ọdún lè nì kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n á kàn wọ́n bẹ́ẹ̀ náà.
1: Bí a bá wá ń sin àwọn ẹja yìí lọ ṣó ní iye ọdún gan téèyàn lè fi mọ téèyàn lè sin mọ pé wo ó ti á dàgbà tó àbí èèyàn lè torí pé a fẹ́ tètè ta òun náà ni òpin ìrìn àárẹ̀ rẹ̀.
2: Ìpàdé wa fẹ́ tètè ta òun ni òpin ìrìn àárẹ̀ rẹ̀ tó bá ṣe pé oṣù mẹ́fà tá a bá ṣe rí pé wọ́n ní kinní kan tá a bá fẹ́ kó tún dàgbà sí a tún tóbi sí o a tún tóbi sí dé level kan tó yẹ pé kò ní wọ́ọ̀tì ẹ̀mọ́ ká ṣe máa sin lọ. Pé iye pé for instance ó jẹ 1 kilo oúnjẹ ó jẹ 1 kilo ó yẹ kó ó kéré jù ó yẹ kó rí ìdajì kílò tó fi ṣẹ́ wọn. So a bá ń fún ní kílò oúnjẹ kan tó yẹ pé ìdá mẹ́wàá kílò ló ń fún wa padà ó bẹ́ẹ̀ ta kaya pa. Ṣùgbọ́n tó bá ṣe pé táwọn ètò ń yẹ pé wọ́n máa bímọ fún wa lọ ni a máa fàwọn yẹn lẹ̀.
1: Ẹ já wa sọ̀rọ̀ nípa títà rírà rẹ̀ ṣe já lówó lórí.
2: Ó ní o ẹ̀yin já bẹ̀rẹ̀ báyìí ẹja tó ti ẹja ayọkan tó bá ti tó 1 kilo ó kéré jù ó lè yí 5,000 ó yé lẹ́ẹ̀kan máa gbà ẹ̀bùn tó máa yé yẹn ó lé 5,000.
1: Ìyẹn fáwọn tí astri.
2: Ṣùgbọ́n tó wáyé pé tó lọ rà á nígbà tó bá ti ṣe inú oúnjẹ ètò bó ṣe máa ṣe oúnjẹ tí oúnjẹ máa dínwó ó ní ẹ̀kọ́ gan tó lágbára jù nú ẹ̀. Tó bá ti lè ṣe oúnjẹ tó dínwó a mẹ́kẹ̀ẹ́ dáadáa.
1: Téèyàn bá fẹ́ ra ọmọ ẹja ẹja gbé e sórí ìwọ̀n ó lè wọ́n ó lè ti dínwó òun náà lè mọ bá dọ́là bí èlò ló máa ń fẹ́ jẹ́ assumption.
2: Ok ẹja sọ pé bíi abi 50 naira.
1: Fún ọmọ ẹja a pé bíi 50 naira nígbà tá a bá wá sìn tá a la fẹ́ tà á ó lè té lò ó.
2: Tó bá ti ń wọ kílò kan kéré jù á tà ní 2,000 ó kéré jù nìyẹn.
1: Bó la ṣe ń ta gan torí ngbà tá a bá láàrẹ ṣe a ní ẹyin tẹ fẹ́ ra ó yẹ ẹ kó kílò wá àbí àwọn tó gbé agbọ̀n wá tó jẹ́ pé tẹ fẹ́ ra pọ̀ bó lè ìdúnadúrà yín ṣe mọ́ ń rí.
2: Ẹ ṣe ló odò báyìí àfẹ́ ta ẹja lẹ́nu àti sọ fáwọn tó fẹ́ ra ẹja. Ṣé ń gbọ́ mi àti sọ fáwọn tó fẹ́ ra ẹja. Ok o lọ́la o àfẹ́ kórè o wọ́n wá tọ́mádẹ̀ ti dé mélòó lẹ fẹ́ o ti níwọ̀n táwọn máa wọ̀n jáde àwọn 30 kilo la máa sábà wọ́n sì bá fọkàn kan. So tá a bá ti gbé 30 kilo kan tá a ti wú ẹ̀ tá a ti rí pé wú yìí ká a ti gbélẹ̀ a ti fi kíní.

0: orí 09062 odometa 949 ẹ jẹ́ ká mọ̀ pèsè lásìkò tá a wáyé ojú òpó tàwọn méjì àkọ́kọ́ tẹ́ tí mo ó dàbí pé òtútù mú ojú òpó ọ̀hún díẹ̀ 09062 odometa 949 09062 ọ̀nà ni àwọn ojú òpó tí ẹ lè láǹfààní láti pèsè wọlé. Ká padà díẹ̀ sẹ́yìn ẹ sọ̀rọ̀ nípa water testing lẹ́ẹ̀kan tabako testing nígbà àkọ́kọ́ ṣé ojoojúmọ́ àbí gbogbo ìgbà tabá ti ń change omi o ni a mọ̀ test omi.
1: Kìí ṣe lẹ́ẹ̀kan náà èèyàn gbọ́dọ̀ máa test omi yẹn lóòrèkóòrè torí
0: ṣáwà tún wọn gbé lọ sí láàbù ní
1: gbogbo. O ti ní àwọn lórí fóònù ìkíní yẹn wà níbí o ti ní àwọn bíi nǹkan bíi chemical tí wọn máa fi ń ṣe test yẹn èèyàn lè get yẹn so ó dẹ̀ ti ní result tó máa fún yàn. So tó bá ti ń fún yàn ní result tó da you know that means pé omi yẹn ṣì wà okay tí ó bá fún yàn ní result téèyàn fẹ́ tó da ó ti ní téèyàn máa wá ṣe sí. Wọ́n ń pè ní pH test.
0: pH test la máa ṣe fómi yẹn. Odometa 949 ojú òpó ti Facebook 32FM 949 fẹ̀yìn ẹ̀ 32FM 949 fẹ̀yìn ẹ̀ àwọn ojú òpó tí ẹ lè láǹfààní sí láti pèsè wọlé rèé. Ẹ̀yin tó ń pèsè ojú òpó tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ẹ já padà sójú òpó ti 09062 949 ká lè láǹfààní láti lè gbọ́ yín dáadáa àwọn èèyàn ṣe.

0: gẹ́gẹ́ bí àfikún nípa test odò wa yẹn àwọn òyìnbó tún ti ṣe àwọn nǹkan pélébépélébé bí ìgbàdá bá máa ń ṣẹ̀dá ní tẹ́kàn ti bomi tẹ́kàn ti bomi tí wọ́n pẹ́ máa ma wo lára ẹ̀ láti máa sọ fún yín ókè o oxygen mi ó kéré kí ni ṣe ṣe ph mi kéré kí ni ṣe àbò pọ̀ so yẹn náà ti wà
1: sọ́tà tómi yẹn bá jẹ́ pómi tó hard ni àwọn hard water a sọ fún wa ok njọ́ ní àwọn nǹkan tí ó tún yẹ ká mọ̀ nípa òsìn ẹja bóyá tá àti mẹ́nu débẹ̀
0: ẹni tó kàn wo èmi jù tí ó wù mí kí n sọ fáyé ní pé kán ìjọba wà nǹkan ṣe sí ọ̀rọ̀ ẹ̀sìn ẹja yìí èyí tán gbájú mọ́ epo petroleum oto gẹ àwọn kan ṣe ìwádìí kan gbà kan mi mọ̀ bí ó sì rí bẹ́ẹ̀ nísìnyí o ngba yẹn owó 50 days epo pé kankan ra yasọtọ pé ẹ má na o ẹja ká fi ṣe ọsẹ ẹja wọn ní pé tí wọn fi ṣe ọsẹ ẹja láàrin ọdún kan owó tó máa pa ó ju nǹkan tó máa rí lórí epo throughout the year lọ so ó yẹ ká kí gọọmenti wá nǹkan kan ṣe sí ọrọ ẹja sínsìn àbí kò yẹ yín owó 50 days lásán kankan yasọtọ kán fi ṣe ọsẹ ẹja èrè tó máa rí bẹ ojú gbogbo èrè tó máa rí lórí petroleum ọdún kan lọ owó 50 days lójú tọdún kan lọ
2: yẹn lórí ẹsẹ ẹja. Fún àfikún tẹ bá ẹ bá mọ owó tí Nàìjíríà tí à ń ná láti import ẹja tí ìlàjì owó yẹn tọ́ bá kó sí orí ẹja láàrin ọdún kan ní tá à ń sọ ìkọ́lá mọ̀ sọ níbi tí ẹja tó pé tó ṣe dáadáa sí tó yẹ pé bíi nǹkan okòwò ńlá ni.
0: Túmọ̀ ẹ pé gbogbo ìtàn pariwo pé ìdọ̀tí ojú títí ojú tí ó ti pópó ọjọ́ tí kékeré kan tá a bá ti kójọ pọ̀ a fi ń ṣe ọjà lọ. Kí wàá la ń fìyà jẹrà wa.
2: Tó ń pè ní waste to wealth.
0: Ẹja gan ló ní jù. Gbogbo ìdọ̀tí bẹ̀rẹ̀ nǹkan kan yẹn àwọn tó jẹ́ nǹkan kan ó ní bí wọ́n ṣe máa ṣe tó yẹ pé ó ti dóúnjẹ ẹja.
2: Ó dẹ̀ máa jẹ́ kí owó tí ẹ padà fi sìn kó wálẹ̀ gan gidi ju tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí lọ.
1: Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan a mọ ń jẹ sandin alárùn sáwá kòté àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé a lè sìn yún bí ni tó fi jẹ́ pé a mọ import ẹ̀ ni.
0: Àwọn sáwá kòté ẹja okun ni wọn kìtọ́ wa kì í ṣe pé tòkun nìkan okun ti ilẹ̀ tútù ilẹ̀ àwọn ilẹ̀ onítútù náà ni wọn ṣe wá rí àwọn tó bá yẹ pé coast ti wà yìí ni àwọn ẹja kan náà wà bí sáwá nǹkan kan náà tó wà ní coast ti wà but ibi tí mo fẹ́ fà yọ́ ń bẹ̀ ni pé kò ṣeé sìn ní odò wa bí àfẹ́ tó bá lo omi òkun ọ̀kó máa nínú omi tó fẹ́ lò kó dayọ̀ sí torí omi òkun omi yọ.
1: Omi yọ ni ok ẹja ti tilapia ṣé bá a ṣe ń sin òun ṣó yàtọ̀ gédégédé sí ẹja àrọ̀. Àbí yàtọ̀ wo kí ni tẹ́fẹ́ mẹ́nu bá bẹ́ẹ̀.
0: Yàtọ̀ tó pọ̀ jù níbẹ̀ o ní oxygen tí wọ́n níìdì o há ìjọra wọn lọ. Oxygen tí kìíní níìdì àárọ̀ níìdì ó kéré òun ṣe lè o náà níìdì oxygen o kò sí tí nǹkan tó dá oògùn ṣùgbọ́n tó bá sì ń rí kékeré ó sì ń ṣàyè lọ ṣùgbọ́n tó bá ti kéré dé ibì kan fún àárọ̀ àfún tilapia ó ti gbẹ́mìí mi tiẹ̀. Ibi tó ń wà nìyẹn ìkejì ni pé tilapia tún dáa débi kó tún lè máa jẹ oríṣiríṣi lóòótọ́ àrọ̀ náà máa ń jẹ kò sí ṣàṣà ní nǹkan tẹ́ ẹ fún tí ò ní jẹ yàtọ̀ sí ewé tipátipá ló fi ń jẹ ewé ní tiẹ̀ ó ń jẹ ewé ṣùgbọ́n kò dàbí ìgbà tí ó fi ṣoúnjẹ tilapia lè fi ṣoúnjẹ.
1: Yàtọ̀ sí páyà sin ẹja àrọ̀ itan ata bóyá àwọn ní tó fẹ́ ṣe pẹpẹ súpù rà ṣó ní àwọn nǹkan míì bóyá tó jẹ́ pé a lè tètè fi ṣe pé bóyá wọ́n dín bóyá yóò lọ́jọ́ mélòó kan àbí àwọn nǹkan
0: gbogbo tọrọ mọ. A máa ń yan kó lè pẹ́ tá a bá ti polódò tá a bá kó sí ibi oven a máa yan àbí wọ́n yan lórí iná
1: oven. Wọ́n lè yan ẹja àrọ̀.
0: Bẹ́ẹ̀ ni tó bá ti yan dáadáa wọ́n á lè kó travel wọ́n export yẹn ní yíyan yẹn.
1: Ok.
0: Wọ́n kó lọ fẹ́ ok ẹni tó bá tún gbowó oṣù o lè sáré ra yíyan sí ló ti mọ̀ pé mẹ́wàá ló fẹ́ jẹ lóṣù o ti ra kì í ṣe pé ìgbà tó ọ̀dà bá dé ọ̀dà owó bá dé a máa rí nǹkan ẹ̀dín bá ó dẹ̀ ní protein tó dáa tó ń ṣara lóore ọmọdé bá jẹ́ tán bá mix ẹ̀ mọ́ ìfọ́ rírò àbẹ́wọ́n mix ẹ̀.

0: Honorable Bayomi Fadezo, kilo so yin bi lo selu kile n wa lagbo selu kilo so lo lagbo selu
1: e ni ojo lo wa de yan o selu ki se nti mo kokko yan laye e mo je nikan to ko feran lati ma se lo fa won yin tori mo ngba mo be ologun ta so yin na ni mo be si wale ni 97 mo ri ba won yan se toro ara tun awon mo kekere ton ma taja won o ki mo le se mi o sa ti wa o ki mi lo pe ba se bere si ti en tam ti ba wale ba e ma wa omo da les baby omo so ma ko wa so wa ko nkan gun emi wa njoku si nkan o le je ni iko o le je la adopter o le je la ibadan mo ma lo orisisi bi but later along the line ti mo ko le o se ologun yen mo bere si se mo mo wa da egbe kan le a pe buy this then ko to ka to metamorphosis ti o also need the foundation ti mo da egbe isile pe lati ma ran awon eyan lowo ni won ba agbara ti why ti mo se bere si se gbo awon nkan yen la won lo se ni pa wa ba mi pe ogbe ni wo to si ni oselu won se orisisi bo ile ta si wo na mo ya ti ru re awon eyan ru eyan eyan bayi la n fe ni oselu ti mo ti bere si ro oro oloselu da won sha mi o fe so gbo story
0: yen amo se lero pe bi itanje ni sori dodo ka darapo mo selu ka ti o sara ilu lore
1: eni to e ko di dodo o de tu di dodo tori to ba ri pe awon to ye kan wa ni isakoso gbogbo nkan bere pe ladari o de pari pe ladari
0: e sayin owo pe tori erongba wa nile yi pe won ni awon oloselu wa pe etan pe le ma to wa
1: we seri ki se gbogbo oloselu tori ara nkan nu won ni mo je
0: bo la se wa le mo oloselu ti o ni jeneto
1: inu awon ti won ba nse ni ninu awon afisun won tele ati ton se lowo lowo ati ta den ka wa no ti wa be lowo olohun pe iru e se eyan gan gidili iru eni ta soro npa e ah mo contest in 2019 before 2019
0: ni e bo se lu won
1: ba YDP ngba yen ni o duro lati 2017 2018 2019 2020 2021 mi o duro pe ni se bi daada fa awon eyan bi se rere
0: ore bu bibere se ki se pe awon ore anu e na sawo eyan se ki se powo yin le nwa lati gba pada lagbo iselu te fi duro
1: to ba je pe owo ni nti mo nwa se to ba je to olorun ti se ki soro enu
0: ki le wa nwa
1: nti mo wa ni pe mo fe tu se ju bi mo se nse yin lo nipa agbara awon nkan kan wa to je pe o ni se lai ri agbara
0: iyen ni pe oto lowo
1: oto agbara tori ti olorun ba fun wa ni agbara mo believe pe awon nkan wa ta ma initiative kan wa ta ma se to ma di dodon yeah to ma di dodon fun awon eyan lati se mo re nigba to gbogbo agbara to olorun fun mi we mo oye ti olorun fun mi ti eyan ba di agbara awon nkan kan ma wa ti eyan ma le se o je pe a ki se awon nkan kan ninu awon ajo
0: na tori ijoba asiko wa je ka se bayi ilu Ibadan kini ti ẹni sọ nípa ìlú Ìbàdàn ibi tí wọn kori yin sọ ilẹ̀ bàbá
1: ìlú tó lágbára ni I know it's almost the largest city if not in the I would say maybe ní gbogbo I think in West Africa if not the entire Africa ìlú Ìbàdàn jẹ́ aṣíwájú nínú gbogbo tí wọ́n bá ń ṣe the first radio station the first television station Oko House gbogbo àwọn University of Ìbàdàn so gbogbo we are pesetas even now taba in the diaspora awon omo Ibadan they are always ahead so olorun fun mi lori ofe lati lo IMG primary school olorun fun mi lori ofe lo lati lo awon best secondary school na government college Ibadan so and then Ibadan na ni mo ti ko se mechanic na Ibadan na olorun fun mi so Ibadan yi mo lori ofe na lati lo compete ni omo mami mi no know lejo na se o mi o ma be saniyo omo otoko ni won mo lo ẹfẹ náà láti decide pé bóyá abẹ́òkúta ni mo ti fẹ́ràn bọ́ Ìbàdàn yìí tí mo mọ̀ pé Ìbàdàn yìí ti wá ní ibẹ̀ gangan ni mo ti fẹ́ lọ́lọ́run ti gbọ́ àdúrà mi mo dẹ̀ nígbàgbọ́ pé ìlú Ìbàdàn àìtí ìrí nǹkan kan mo dẹ̀ tún yí gómìnà engineer Ṣèyí Mákindé náà bí wọ́n ń ṣe ìwọ̀nba tí ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ àti agbára láti ṣe mo kàn nígbàgbọ́ pé gbogbo àwa ọmọ Ìbàdàn pátápátá àkókò ti tó fún wa ìbọn àtàwà ìlú diaspora náà bẹ̀rẹ̀ láti padà iṣẹ́ láti tún ìlú Ìbàdàn ṣe kìí ṣiṣẹ́ government nìkan. Àwọn ọ̀tọ̀ kúrú ìlú náà ọmọ Ìbàdàn, a nílò láti kó resources wa together láti ran ìjọba lọ́wọ́. Kì í ṣe ìjọba nìkan ló máa tún ìlú ṣe, àwọn entrepreneurs ọmọ Ìbàdàn la máa tún jẹ́ kí ìlú Ìbàdàn kó ní ìlọsíwájú.
0: Ìlú Ìbàdàn máa lọ síwájú àti síwájú. Àmọ́ ṣe àìsí lè tún táyà bàbá ẹ̀ ọ̀nà rẹ̀.
1: Ní agbára ọ̀nà.
0: Ẹ jẹ́ a máa lọ sílé ní apá bí nítorí pé àsìkò ti tó wà ní papámọ́ra. Ká dúpẹ́ lọ́wọ́ ọ̀nọ́rẹ́bù Àbáyọ̀mí Fagbérò, ẹni tí gbogbo ayé túmọ̀ sí bíbèrè. Lágbára lọ́wọ́ lọ́wọ́ gbogbo àfojúsùn yín ní dáadáa. Lódìmarè yóò bá. Ẹ ṣeun tá a pè yín tẹ jẹ́ wa lórí ètò Ìbàdàn láwà. Ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ikọ̀ ètò yìí, Olúwa Gbínigà Ìdòwú, Òkúṣẹ́ Takuntakun. Olóòtú ètò yìí, òun náà gbìyànjú Peter Ọláṣùpọ̀, Captain Pitu. Títí ọjọ́ mẹ́jọ tààtún pàdé lórí ètò Ìbàdàn láwà. Olúbi ń pẹ́ Fatoyè lóko ni, òrùrẹ́ lásùn ó dàrọ̀.

0: ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifeout International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ́ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá parí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà Olojooro nílùú Ìbàdàn. Ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ yàjọ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Southside Property òrùlé fòtẹ́tọ̀tọ̀.
1: Ife ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn honorable.

0: Ọlọ́run fẹ́ nìkan ṣẹjẹ nìkan lọ o. Ọ̀tún Olúwawo lẹ̀ Ìbàdàn. Olóyè ewé ń jẹ́ Adégoróyè. Igi àdùn bí agbẹ́fágorí ìtẹ́. Ọmọ dídá wa. Màá gún màá tẹ̀. Oníṣu ló níyàn. Kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí. Ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ni wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò pé ìyàwó òré rẹ̀ ń bẹ̀. Ìgbìyànjú rẹ ni ètò. Wá mọ rú orí tó gbé wáyé. Má bà lọ́dọ̀ ewé jí àdùn bí. Ọ̀tún Olúwawo lẹ̀ Ìbàdàn. Ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé Ìbàdàn. Láti òjí ẹlẹ́ni, ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀. Ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀. Ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùn bí bẹ̀. Tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08033260141. Olóyè ewé jí àdùn bí. Ọ̀tún Olúwawo lẹ̀ Ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Ẹ̀ṣì ló lè rẹ́ sísá, ìròdẹ̀dẹ̀ ní tòdẹ̀. Ètò tó pójú owó kò nílò àyẹnú kiri. Gbèsè 32FM 94.9. Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.
2: Hey, Ìbàdàn, listen up. W2FM just leveled up. We're now live at Laughter House, Premier Hill, Mokola, Ibadan. Bigger space, loud vibes, better experience. But it's still your number one station.
3: Energy 2000.
2: Same hits, same fun, same 32FM, but improved broadcast experience. Anywhere you are, don't change that dial. 32FM, fill in the world with laughter.
3: I want boys, one parallel. I'm fellow like a hollow.
4: Okay, 32FM, 94.9. My name is AY. All right, guys, continue to be in progression, just in proportion to the power and the intensity of your desire to stay tuned to this station. AY says so.

0: Oluwa gba yi
1: lo.
0: Nje loni.
1: Today.
0: Gbogbo eti to gbo mi.
1: Let me hear you me.
0: Anu wole yi.
1: Let me come to your home.
0: Ninu majemu ororo tan lo lowo.
1: In the covenant of the anointing that you
0: see. Ki ogun se fun o.
1: Amen. Your body is conquered.
0: Ki anu o sele.
1: Let me come to you.
0: Kora anu gba.
1: Your day mercy.
0: Kora anu gba.
1: Your day mercy.
0: Kora anu gba.
1: Your day mercy.
0: Kora anu gba.
1: Your day mercy.
0: Eto teni.
1: Today's program.
0: Yo gbe odide.
1: I invite you.
0: Loruko Jesu.
1: Amen.
0: Iso oru ta se mojumo leni. Ọpọ iṣẹ́ agbára ló sẹ.
1: A lot of mighty works.
0: Mana zubi di agada.
1: A lot of mighty works.
0: Ọpọ iṣẹ́ agbára.
1: A lot of mighty works.
0: Si a o lero yi tan.
1: That I can never finish talking of.
0: Ọpọ iṣẹ́ agbára.
1: A lot of mighty works.
0: Si a o mo so ni
1: gbogbo. That we continue talking of all
0: this. Si ẹnu o lero yi
1: tan. That I can never finish saying.
0: Ni Ọlọ́run ṣe.
1: The Lord did.
0: Ninu awọn ipade.
1: In the program.
0: Njẹ lo mọ.
1: Do you know sir.
0: Nigba ti agbara Ọlọ́run ba bọlẹ.
1: When the power of God comes down.
0: Situation a ma yi
1: pada. Situations turn around.
0: Hallelujah. O ni o si di elomiran.
1: He said you shall be another man.
0: Samuel 10 verse 6.
1: Somebody can know the wa.
0: Gbogbo e to ro ba kan.
1: All those that receive anointing.
0: Won ke n wa
1: back. No sir, they don't mean to say.
0: So gbe ororo e sodo leni.
1: Get your head ready today.
0: Gbe omi re sodo.
1: Get your water ready.
0: Mo n gbadura fun.
1: I pray for you.
0: Oluwa se n bẹ.
1: I do not leave it.
0: Ti emi e wa.
1: And the spirit also.
0: Agbara oriri yo bale o.
1: Hey, may power of goodness come on you.
0: Oluwa fun mi ni seranse leni.
1: You don't give them the soldier today.
0: Lori ohun to ni agbara.
1: Or something so powerful.
0: Anointing for healing.
1: Ororo fun iwosan.
0: Hallelujah. Ororo ba de.
1: When anointing comes.
0: A ti sọ díẹ̀ nípa ìtúsílẹ̀.
1: We said something about the
0: leaders. Eléyìí ta sì máa padà sí.
1: And we are still coming back to
0: you. Ṣùgbọ́n ẹ̀ní àtọ́lá.
1: For today tomorrow.
0: Ẹ mọ ní ká sọ nípa ìwòsàn.
1: Only thing that we talk about healing.
0: 80%
1: Ìdámẹ́jọ ni
0: wọ́n wà. Àwọn tó ń rìn ní títì.
1: Of those on the road.
0: Ni wọ́n ṣàìsàn.
1: They are sick. Bẹ́ẹ̀ ni.
0: Ẹni tó mọ̀.
1: Those that know.
0: Àtẹlòmíì tí ó mọ̀.
1: Sometimes you know.
0: Ṣùgbọ́n agbára ń bẹ nínú
1: ìfòròyàn. But there is power in anointing.
0: Láti ṣe ìwòsàn.
1: To bring perfect healing.
0: Ìwòsàn láti inú ọkàn.
1: Healing from within the heart.
0: Ẹ́
1: Then it's
0: Isaiah chapter 61.
1: Isaiah orí kankan ló gbọ́dọ̀.
0: Ibẹ̀ náà la sì wà.
1: We are still in it.
0: Healing from sickness.
1: Ìwòsàn kúrò nínú àìsàn.
0: Sickness of the heart.
1: Àìsàn nínú ọkàn.
0: Internal sickness.
1: Àìsàn tó wà nínú.
0: And physical sickness.
1: Àìsàn tó wà lóde.
0: Gbogbo ẹni tó ń bẹ nínú àìsàn.
1: All of you that are sick.
0: Ẹ gba ìtúsílẹ̀.
1: Hey,
0: let me ó parẹ́ ẹ kàwé ẹ̀mí olúwa jehovah ń bẹ lára ó fà mí òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòsí ó ti rán mi àwòtán onírò ìbínújẹ ọkàn ìdásílẹ̀ àwọn ìgbẹ̀kùn ìsísẹ̀lẹ̀ túbú fún àwọn òǹdè gbogbo ẹni tó fà ìsàndè a ó tún sílẹ̀ gbogbo ẹyí tí ẹ lóògùn sí àìsàn tí ò lọ
1: o
0: ti rí dọ́kítọ̀ àìsàn
1: parada
0: eléètò mi eléètò
1: mi
0: lórí ẹdí àtẹ̀lẹsẹ̀ I call upon God of healing he will heal you ó ní wò mí sàn èmi ó sàn gbà mí là èmi ó là lọ́wọ́ irúfẹ́ àìsàn
1: yòówù
0: tí ayé rẹ̀ là kọjá
1: a
0: tu ẹ sílẹ̀ o ní sàìsàn o ní sàìsàn o ní sàìsàn o ní sàìsàn gbogbo àìsàn bímọ
1: tó
0: jogún ẹ
1: kó
0: fi ọ sílẹ ìdánimọ ẹja lọ bí pẹpẹ kálọ kàlélúyà
1: méje
0: gbogbo ìtẹ wà
1: lagos state
0: ẹ máa gba àlejò lẹni àti ìjẹbú òde pẹlú orí ọfẹ
1: ọlọrun
0: ní òní sátidé
1: today saturday
0: la ń dà gírírí
1: we are rushing down
0: lọ sí sàgámù
1: to sàgámù
0: láago méje àárọ yìí
1: this morning
0: sí aago mẹwàá
1: to dẹdẹ
0: lónìí
1: today
0: àwọn èèyàn 50,000 ni wọ́n rán mi sí pẹ̀lú solution
1: wẹ̀
0: today ní gbogbo ẹni tẹ́ ti wọ orí òkè yẹn
1: ni yóò tàbí tó dáa máa ti before
0: ẹ̀yin ni mo lè bá sọ̀rọ̀
1: you are the one I'm talking
0: to bá mú kó wà ní sàgámù
1: for you be the sàgámù
0: tó ń gbọ́ mi báyìí
1: ayẹyẹ
0: dìde nílé ni mo ń bá ẹ sọ̀rọ̀
1: ga
0: dìde ara rọ̀ mí
1: power line
0: tí àwọn èèyàn yẹn bá ti pé
1: 4,000
0: mi ò ní ṣiṣẹ́ fẹ́ ní kẹ́ni mọ́ ọ̀gá wọ́n rán mi sí ni
1: o
0: ẹ̀lú àlùyọ̀ mo sì máa dé ìjẹ̀bú
1: òde
0: pẹ̀lú orí ọ̀fẹ́
1: ọlọ́run
0: lálẹ́ iná mo gbàdúrà orí tí ẹ
1: ṣe
0: wàrà àánú
1: bí
0: alẹ́lúyà méje ògo méje osana méje méje alẹ́lúyà
1: hallelujah
0: ẹ kọjú sí ọ̀nà
1: kejì.

0: àdúrà kọ̀kọ́.
1: Lọ́bí pẹ̀yà.
0: Olúwa.
1: Olá.
0: Mo kọ̀.
1: I do.
0: Láti gbé ayé òfò.
1: Lọ́bí the life of emptiness.
0: Olúwa mo kọ̀.
1: Lọ́dà Jews.
0: Láti gbé ayé òfò.
1: Lọ́bí the life of vanity.
0: Mi ò ní báwọn gbé ayé òfò.
1: Lọ́bí the life of vanity.
0: Ẹ̀yin agbára.
1: Ayo power.
0: Tẹ fẹ́ fi ayé mi sòfò.
1: Tẹ wá tó waste my life.
0: Ẹ máa sòfò.
1: Be wasted.
0: Ẹ̀yin agbára.
1: Power.
0: Tẹ fẹ́ fi ayé mi sòfò.
1: Tẹ wá tó waste my life.
0: Ẹ máa
1: sòfò. Be wasted.
0: Àdúrà. Ẹ̀yà lè má gàdá bí àlàsà.
1: Èmi kọ̀
0: láti gbé ayé òfò. Yes. Jésù olúwa wa ẹgbà àdúrà kejì gbogbo ẹni ní lọ́kàn àtẹn tó wà ní ipa rẹ̀ láti fi tí mo wá ṣe láyé sòfò ẹ sọ wọn di aláìlágbára olúwa gba agbára lọ́wọ́ tó fẹ́ fi ayé òkè sú mi ayé òkè ló dá ẹni tí ò ga wọn ò ní rí pọ́ wa. Nígbà táwa primary school wọ́n máa ń gbẹ̀wé kan lẹ̀ wọ́n ń pè ní
1: register
0: ẹn tí ò bá wá wọ́n á rọ̀ǹgì wájú ẹ ń bá wá wọ́n
1: máàkì
0: nínú ẹ̀mí wọ́n rọ̀ǹgì ẹ̀yìn kan
1: you
0: exist
1: but
0: you are not alive.
1: Gbogbo
0: ẹni ní ipa láti bá yé mi jẹ́
1: to win my life.

0: Mo fẹ́ ṣe iṣẹ́ wòlíì
1: lẹ́nu.
0: Wọ́n náà fẹ́ tu ẹlẹ̀. Àyà balẹ̀
1: yìí.
0: Ẹ̀kẹ́ ń bí tẹ́ wa. Ọwọ́ ìsàn lára
1: mi.
0: Jáde. Jáde. Oyoyo. Bàbá. Gbogbo ọwọ́ ìsàn lára. Olúwa lẹ́ jáde. Olúwa lẹ́ jáde.

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January. Symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Mo tún padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So wọ́n gbà tí mo wá ń gbọ́ program bàbá wọ́n wá sọ pé à ń wo la à ń expect lórí òkè nínú program tá a ṣe ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá a ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sáà ṣáàjà ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ ń sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsìn ni pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mi náà mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: láti bá mi ti dá iye pẹ́ẹ́kẹ́ sí lórí tó tó bẹ́ẹ̀
1: wọ́n ṣe ń lórí bẹ́ẹ̀ yẹn rí jọjẹ́ ti dá iye pẹ̀tẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀ bẹ́ẹ̀ pàánù ẹ̀ tí ó sùn yẹ́ fi gan.
2: Àjọjì àmẹ́tí ní sọ ti so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Bye bye.
3: Ọ̀rọ̀ yìí ti

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbí mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún lọ́dún márùn-ún. Mo wá jáde. Èmi wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
1: gbàdúrà.
0: Bẹ́ẹ̀ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Ọmọ mi bímọ. Wọ́n ní ká mú kan mo wá mi kàn mọ̀ pé pampasì tí mo mú wá pé ó pọ̀ mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ dìde kí Alleluia.
2: Alleluia.
1: Màmá láwọn mọ̀ pé pampasì táwọn kó lánípọ̀.
0: Pampasì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣáà pé gbogbo ọlọ́run lo pampasì. Bá kó pampasì lórí igbá mi, mo dì sí Lailonberg, mo ṣáà wá síbí pé Ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pù mọ̀ mi kan wà. Ó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìlà yẹn. Lẹ́yìn pàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yí tó ń wọ́mọ lẹ́yìn pàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

0: Christ.
1: Lọ́jọ́ tí wọ́n lọ ránṣẹ́.
0: Ìdè tẹ̀ náà sẹ́mi tí jọ̀wọ́
1: mi. Ó ní Olúwa, èmi tí mo kọ́ church.
0: I dà bí tọ̀jọ́.
1: Olómọ jẹ́ ń bí ọlẹ́rẹ̀. So ní ìrègùn sá.
0: Do you have anything can
1: say? Níwájú Ọlọ́run, òní ni Sátidé.
0: Ní Sátidé.
1: Gbogbo ènìyàn.
0: Everybody.
1: Mo gbàdúrà.
0: I pray.
1: Gbogbo àìsàn tó bá ń ràn bọ̀,
0: kó
1: padà síbi tó ti wá. Gbogbo alámà rú ẹ̀bù àlàáfíà. Everybody tó mọ value àlàáfíà ni kó rú lẹ́ni. Orí ètò iná la máa ná
0: sí.
1: N tó jẹ́ ẹ máa gbọ́ alójoojúmọ́
0: nìyẹn.
1: Torí àwọn partners wa,
0: àtẹ̀yìn
1: tó ń support. Bíbélì pọ̀ ntẹ̀yìn bá ní. Ní ó fira ẹ̀mí ẹ̀. Job chapter 2 verse
0: 4.
1: Awọ fún awọ.
0: Ó
1: tẹ̀yìn bá ní. Ní ó fira ikú ò ní pa ọ́ wà yé indané
0: mọ́tò
1: gbogbo ọ̀nà ló já ìjẹ̀bú òde ìjárí gbogbo ẹ̀yìn ará ìjẹ̀bú òde ẹ̀sọ́ fún workers wa ẹ̀sọ́ fún gbogbo àwọn ọmọ ìjọ gbogbo ọmọ orí òkè ògbó
0: èyí
1: tẹ́ ti wá ti pẹ́ òní ni wòlíì ń bọ̀ mo dẹ̀ máa tètè kúrò àwọn wòlíì a máa bá iṣẹ́ yẹn lọ tẹ̀mí bá kúrò ẹ ti rógolo. Aisa, efa ni aka number.
0: The account detail, Unity Bank, Unity Bank, 00-32-39-37-01. Again, Unity Bank, 00-32-39-37-01. Freedom Apostolic Revival International Ministry is the name of that account. Or you can use the First Bank account. First Bank account is 20-14-65-1906. Again, First Bank account 20-14-65-1906. Ojo Sam Omoloju Jesu is the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090. God bless you.
1: Mo bá Olúwa sọ̀rọ̀ níwájú ẹ tí mò ń gbàdúrà ó rogo rẹ lọ wà lọ wájú ẹni fi èpè pé orí ẹ o lè pé pa mo gbọ́ congratulation ó dẹ̀ ṣayẹyẹ in the name of Jesus ìjẹ̀bú òde
0: a
1: pàdé lálẹ́
0: gbogbo
1: ẹ̀ ń tẹ́ báyìí ẹ sọ fún ọ pé.